Nosso Senhor e glorioso, Imagina.

0: Ekaaro aku ojumore
1: idola chi onye ma na egenti
0: kubochi ta mutara ge mpuru oma
2: jamaa barkan mada asuba nene muku fata samu wana mai tarin albarka amin.
3: Ku ojumo ni owo yi ojumo yo ma mo wa ni rere oro lorun ti mo mu wa fun wa ni owo yi oni a o ri ninu iwe ni wasu ori keta ese ikerin akole re ni akoko sisukun akoko sisukun ogbadu a wi pe gbogbo ekun sisun ti ara ati ti emi ti pe nitumo ole aye mo ko ni aye wa ṣugbọn oro lorun o ba wa ni gbagbo soro leni pe onigbagbo miran a so pe se ohun nikan ni gbogbo ohun ti aye yi ko le ni nitori ohun to nla koja pe ohun to nla koja titi di owurọ to fi gbọ mi wọnu ọlọrun ojojumọ ni a n dan wa wo akoko yi ni lati wa ki a le mọ bi igbagbo wa ti wa ninu kristi si wa ninu kristi ni igbagbo wa wa abi ninu ti ara wa ni igbagbo wa wa a lati mọ pe Olúwa fẹ́ kí àwa ènìyàn rẹ̀ kí a wà nínú òun nítorí pé òun gangan ni ó ń fún wa ní ọkàn láti gbà á gbọ́ òun ni ó sì mú wa láti lè máa ṣe ìfẹ́ rẹ̀ nítorí náà ni ìwé mọ́ ṣe sọ pé ó ní ẹ máa yọ̀ nígbà tí ẹ bá ń la ìdánwò kọjá má kùn sí ọlọ́run ṣùgbọ́n máa fi ìbùkún fún nínú ohun gbogbo ó wà ní ipò nílé àìsàn ní òwúrọ̀ yìí olúwa yóò gbà kúrò nínú rẹ̀ ó wà nínú ipò àìríjàrí mú kan ní olúwa yóò gbà kúrò nínú rẹ̀ wọ́n tilẹ̀ gba iṣẹ́ tàbí ipò mọ́ lọ́wọ́ lójijì ni máa fi ìbùkún fún nítorí pé wọn kò gba ẹ̀mí rẹ̀ ṣùgbọ́n kó máa rántí pé jésù olùgbàlà ó ti fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe ìràpadà fún ọ láti jẹ́ ẹni tirẹ̀ nítorí bẹ́ẹ̀ òun ni ó ti jẹ́ pé gbogbo àkókò sísunkún kò ní ṣe láì má wá sínú ayé ènìyàn ṣùgbọ́n ní àkókò yìí má kanra má sì kùn sí ọlọ́run ṣùgbọ́n máa fi ìbùkún fún láti lè fa owó ti fún gbogbo ènìyàn ní agbára ẹ̀mí mímọ́ rẹ̀ láti lè farada àwọn àkókò yìí mo gbàdúrà ní òwúrọ̀ yìí wípé gbogbo tó ń gbọ́ mi níbi gbogbo ní òwúrọ̀ yìí agbára láti lè farada àwọn àkókò ètò òkùnkùn ènìyàn ńlá kọjá gẹ́gẹ́ bí àkọlé ọ̀rọ̀ ọlọ́run pé àkókò ìsìnkan lórúkọ jésù olúwa yóò gbé agbára ẹ̀mí rẹ̀ yìí wọ̀ wá a sì lè la àkókò yìí kọjá a ó sì bọ́ sínú àkókò ayọ̀ àti ìrọ̀fẹ́ ìbùkún rẹ̀ jésù olúwa wa.
4: Band FM 92.9.
5: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أدوك فنولون إكي جيولون كما با نبوى محمد بقبو مسلمين جاكي جادوا أين بتاسين بوا إكي أولون كما با بقبوى نبي إيتا ففي بارا وصول الله روي هوناني إن طلعوا با توصفا نبوى محمد منو القرآن توفيران سيبوا أين Ọlọ́run ọba ọba Alekeola ó fi yé wa nínú ẹ̀yí pé nǹkan méjì ó ṣe pàtàkì fún èèyàn tó bá fẹ́ kẹsẹ̀ járí tó sì fẹ́ jẹ́ ẹni ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run nígbà tó bá kúrò láyé. Al-Imanu Billah ka nígbàgbọ́ sọ́lọ́run wípé gbogbo ohun tó bá ṣe Ọlọ́run ló ṣe ohun tí ò bá gba ṣíṣe Ọlọ́run ni òjò ó ṣe ẹnìkan ò lè dí wa lọ́wọ́ ẹnìkan ò lè mú wa dání. Allah subhanahu wa ta'ala ó ti kádàra gbogbo ohun tí ẹ̀dá ò jẹ láyé ó sì gbọdọ̀ jẹ kó tó fayé lẹ̀ èèyàn fẹ́ èèyàn kọ̀ ohun láti jẹ ni. Ìtorí ìdí eléyìí tá a bá wá nígbàgbọ́ sọ́lọ́run gbogbo nǹkan tó kù náà ni ó mọ ẹgbà ṣíṣe. Al-Imanu Billahi yìí ó ní ẹka tó pọ̀ yàtọ̀ sí pé ká kírun yàtọ̀ sí pé ká gba àwẹ̀ yàtọ̀ sí pé ká yọ sàká gbogbo àwọn nǹkan wọ̀nyí náà inú ìmánì ló ń kó sí. Ẹni tí ò bá gbọ́ lọ́rùn ọba gbọ́ kò ní láǹfààní àti ṣe gbogbo nǹkan tá a kà sílẹ̀ yìí. Ìtorí ìdí eléyìí ọmọ ìyá mi mùsùlùmí níbi tó ti ń gbọ́ mi kò nígbàgbọ́ sọ́lọ́run ó ṣe pàtàkì fún ẹ. Ìmánì yìí òun náà ni ó jẹ́ kí ètò ayé ó tó o. Ìmánì yìí ìgbàgbọ́ yìí òun náà ni ó jẹ́ kó débi tó fẹ́ dé. A fi Ọlọ́run títóbi ẹ̀ a fi gbẹ́lọ́run fúnra wa. Ọlọ́run ṣe wá lẹ́rú tí ó gbọ́ Ọlọ́run gbọ́ tí ó sì máa mọ̀ pé gbogbo ohun tó ń bá ní olorun lo je ko won ni in ti o ba ti te un lowo olorun oba ni o ti je ko te un lowo eyi to ti te wa lowo nu ore olorun ma je bo lowo wa eyi to ku ta n toro olorun ko fun wa omo ya ya ahmed abdurrahman aridowi o na lo n ba wa soro olorun je ki oro yi ko se wa lanfani assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
6: apo ojumo oni o oni ojoru aye wo ni dirudurudu o ile ise band fm e ni dirudurudu ile ise band fm e ni diradarada nigeria a ni dirudurudu o oni ojoru bayi aye wo ni daru mo wa lowo iwo re toni yo waye latenu emi oloye ifaka ode agepo ejo lati ije oro ni musin ojoru lo ni nje o edumare bara agbani re gun ko ro wa ati pami aje kale loni omo toni toni o to bi ala orun mi la bara agbani re gun awon eleni ni ma nlo eleni ni ma nbo won ti baro dani o won ti gbe dudu dani o won ni won be da si taye wa le ba daru ta ma ba re re je ni eru ona eru ku eru damu ti won gbe kiri loni ojoru ntori ti wa ntori toma ntori taya ntori toko eni deru ara kale ni ko jo fori ara re gbe o ntori owo tope ba gbe ara re ni fe na oni ojoru ota to gbo wa ran lemi lori jo fi se ara o owo to gede ba gbe ara re ni fe na oni ojoru owo to ta ba gbe jo fi se ra won o eru te ko lo ba di kale o de ara re ni di le oni ojoru do fowo ara won se ra won foro oloba o ni tira re monu posi ota tin binu mi do tira re monu posi o fora egbe ni tira re monu koko ota tin binu wa edumare da tira won monu koko fora salama ni yira re mewe o ota tin ba binu wa loni ojoru edumare da ko fowo ara won se ra won enikan yi papakala pakala ni nseku para re ota ti ba binu wa edumare orun mi la eyin te ni le aye je ka won ota wa o seku para won oro te wure omo wa oro te wure omese ni won pe wure le lori ota ti ba binu wa fura won oro ti won omo wa re oro ti won omese re ni ko seku pa won kan ba lo sorun alakeji nitori toni toni itoni itoni itoni toni ni mo gbomi mi kale edumare ma je ba da pantisi toni toni ni mo gbomi mi kale won ba tani kan je mama je re ni ta ba temi je o gbogbo eni ba lohun fe ba temi je kaluku won ti deru oran kale bayo ni teli ni meji ni meta ba di le won lori leye yo ba se di kale edumare jo ri be o jo se be ta ba wa bi lere te talent to se wure oni ojoru e so fun won bẹẹni olóye ifaka ọdẹ agẹkọ ejo ni o ile ise band fm kò ní dàrú o ẹni dẹrù ọràn kalẹ ni kò forí ara rẹ gbé láṣẹ tẹdùmọrì ayé wọ ní dàrú o irọ.
7: ṣe bó o ti mọ ẹlẹ́wà aṣàpọ̀n ṣe bó o ti mọ ẹlẹ́wà aṣàpọ̀n lórí ewì tí mo mú wá bọ́wọ́ eku ṣe mọ ni máa ń fi ń bọ́jú mo fẹ́ kẹ́ ẹ rọra gbàmígbàmí ò yàgbà kágbà á má ṣe ohun àléká ṣe bó o ti mọ ọrẹ mi kì í ṣọrọ ọjà gbogbo ẹdá tí ò bá ṣe bó o ti mọ irú wọn ni wọn ń kàbùkù ni wọn máa ń tẹ bẹẹ abára rẹ níbi tí ò fẹ ó dá mi lójú adára rẹ lẹbi gẹgẹ bó ṣe tọ bó ṣe yẹ ìkìlọ rèé ẹ má ṣe jì sínú ọfìn ṣe bó o ti mọ àtolówó àti mẹkúnnù lọrọ ń bá wí kò sẹni tó kọjá òfin ló jẹ ni mo fi ń ké tata tàbí agogo ọba ṣe bó o ti mọ ẹlẹ́wà aṣàpọ̀n nítorí àbámọ̀ ẹ̀dá tí ò gba kádàrà ó dá mi lójú kodoro ni ó padà gbà tó bá yá ohun ọwọ́ ọ̀rẹ́ òtún ọ̀rẹ́ dẹ́kun má ṣe fi gọ̀gọ̀ fà á tó o bá jẹun yó tán ọ̀rẹ́ mi mo fẹ́ kó o ṣe jẹ́jẹ́ ló dáa ẹ̀dá tó o bá ṣe bó ti mọ ó dá mi lójú olúwa rẹ̀ ó kábùkù ṣe bó o ti mọ ọmọ gbádégẹṣin ló ń wí fún ọ má jẹ gbèsè nítorí ìnáwó àkèrè ń bẹ lódò akékèké fún oníjọ́sí pé kó ṣe bó o ti mọ ó kọ tí ìkọ ìgbọ̀n sí wa àkèrè dá lápá ó dá lẹ́sẹ̀ níjọ́sí tó bá ṣe pé ó gbórin tá a kọ fún ni kò ní rí bẹ́ẹ̀ fún mo fẹ́ ká ṣe bá a ti mọ ṣe bó o ti mọ ẹlẹ́wà aṣàpọ̀n nítorí àbámọ̀ ẹ̀dá tí ò bá ṣe bó ti mọ o da mi loju oluwa re o faso pe npe oko oba o ntowo ore o ba ti to dakun ma se fi gogo fa ibi oba oke ba gbe o si je ko te olorun ore mi omode atagba loro npa wi bo se nba olowo wi lo nba mekun lo wi ko seni to koja adawo laye ta ba wa se bo ti mo mi o ni fe ko je ka abamo ni mo se nke fun o tatata se bo ti mo ade ni ni sojile oro fun o nile toni to mo nitori abamo to omo gbade gesi mo so yi mo duro na ipade tun di ojo mi ojo re mo fe ka ironu so n ti mo so ipade dile baba mi latori we se atese we kankan isu owa ni yawa agbara oluwa oba ka tun gbora wa pelayo.

Ifẹ́sọ̀wọ́pọ̀ amẹ̀lẹ̀ ètò tó mọ́yá lórí aṣíwájú elédè ẹnu gbogbo ìjẹ̀lẹ̀ ọ̀rọ̀.

0: your another.
1: Alakija.
0: Alakija.
1: My two.
0: My two.
1: Ube, yara first stack.
0: People on first stack.
1: Echo Pastor King.
0: Pastor King.
1: 0-0-0-0-0-6-2-6-2-3-0-3-0-8-7-8-7-0-0. Ube, yara Ikorodu.
0: People of Ikorodu.
1: Echo Brother Two.
2: Asikati wa ni ko si ọ̀rọ̀ security issues or security threats.
3: No, she was
2: not there. We talk. We are patrolling to enforce in the university campus. The university is designed to accommodate everybody, including lecturers, students, staff, and the community at large. For our automatic festival, only to allow
3: 0901 60 61 17 171 081 60 58 78 78 91 91 081 60 58 91 Ìgbàwo ni admission yìí tó máa parí sá?
2: Admission for 2026-2027 ó ti wà open by and ó dẹ̀ máa last from now till next year May 2027. Owó school wa ó ṣe san in 3 installment payments. Tí akẹ́kọ̀ọ́ bá fẹ́ wọlé 50% of the school fees will be required to come in ìdáméjì. Àtọ́ máa fi wọlé kan tó ṣe exam wá san 30%. Bẹ̀rẹ̀ kan tó wọlé second semester wá san 20%. Kò sí yunifásitì tí wọ́n ń ṣe orílẹ̀.
3: Ṣé ṣe wẹ̀ ilé Yorùbá?
2: Address wa ni kilometer 24 Ìbàdàn Lagos Expressway, City of Faith, Ìbàdàn, Ọ̀yọ́ State. Fún àwọn tó bá ń bọ̀ láti Èkó, sọ fún dábàá pé Dominion University lẹ̀ ń lọ. Dominion University is just by the right side of the road coming into Ìbàdàn, kan tó yẹ kó gate. Fún àwọn tó bá ń bọ̀ láti Ìbàdàn, ẹ̀rọ sọ fún ní mọ́tò pé Dominion University lẹ̀ ń lọ. Phone number wa is
4: 0901 60 58 78 78 91 91. Mama jẹ́ atọ́rọ jẹ́ o, olórí àdúrà ni. Kódà tí èèyàn bá lọ sílé ìjọsìn lọ́dọ̀ pásítọ̀, ó ní tọ́ jẹ lórúkọ Jésù, èèyàn á ṣe àmì. Bó bá dọ́dọ̀ àwọn àáfàá tó gbà yìí, wọ́n ní Ọlọ́run ò ní jẹ́ orógun tí ó mú ọtọ́rọ jẹ, àmì náà ni. Tẹ bá rí àwọn èèyàn tó bá rí pé owó sáfẹ́rẹ́ lọ́dọ̀ wọn, wọ́n á lọ sọ́dọ̀ àwọn tó ń ṣe iṣẹ́ ìbílẹ̀ fún wọn pé àwọn ò fẹ́, ọwọ́ tó ti ń fún ni àwọn, àwọn ò fẹ́ kó padà tọrọ jẹ. Àmọ́ ẹ má gbàgbé, pásítọ̀ tó bá nífẹ̀ẹ́ rẹ kò ní pé bóun ṣe ṣàdúrà fún yìí lọ tẹ́ni kó o sùn, kó o má lu ọpọlọ rẹ rárá. Àáfàá tó bá ṣàdúrà fún ẹ kò ní pé kó o má gbé ìgbésẹ̀ o. Babaláwo tó bá ṣe oògùn ẹ̀yọnú fún ẹ, tó wá ní kó o lọ sásábẹ́ bẹ́ẹ̀dì, ẹgbẹ́ bá rí ẹnu á yọnu sí ẹ. Ló túmọ̀ sí pé nǹkan kan láti papọ̀ mọ́ nǹkan kan tó láti di nǹkan kan tó máa fi di nǹkan ńlá. Ayé ti wá kọjá agbára o, mo ti ṣàkíyèsí bẹ́ẹ̀. Ayé ti kọjá agbára. Ọgbọ́n òdigi bàbá rókun. Ayé ti kọjá kìràkìtà, ayé ti kọjá kásáré. Ẹnu wádìí nígbà tí mo gbọ́ wípé agbábọ́ọ̀lù lọ́sẹ̀ kan owó tó ń rí mílíọ̀nù náírà ni láàrin ọ̀sẹ̀ kan ṣoṣo, torí ọpọlọ ni. Ọpọlọ ẹ̀rọ gbéwá fún yín láàárọ̀ tòní láti iléeṣẹ́ rex pé ẹ̀rọ kan ń bẹ tó lè máa dá ẹ lóhùn tó máa ṣiṣẹ́ fún ẹ tí ìwà dẹ̀ máa náwó, bẹ́ẹ̀ kì í ṣoògùn, bẹ́ẹ̀ ò ṣẹ́ṣó àbí
5: abẹ́ ń bá
4: wọn ṣẹ́ṣó ni. Ó yẹ̀ bá ọṣẹ́ ṣó ni. Ẹ lọ́ṣẹ́ dúdú lọ́wọ́.
5: Tẹ
4: fowó ẹ yọ sórí ẹ̀.
5: Àwọ̀ ò ní.
4: Ẹ wà á pé ògèdè lé lórí.
5: Ìyẹn kan iṣẹ́ líle nìyẹn. Iṣẹ́ líle ni tó easy àgọ́.
4: Ó rà àbòkọ̀ òun ni wọ́n rí kó lù ẹ lọ wẹ̀ lórí tajẹ́ta. Wọ́n lè lọ rẹ̀ láàrin ìjà.
5: Wọ́n á gbéṣẹ́ burúkú ní ẹyin lọ́wọ́, wọ́n á tún ní kẹ́ ẹ gbọ́ṣọ sí ò.
4: Ó sì gbọ́dọ̀ jẹ oúnjẹ tí ó fẹ́ tó bá ń ṣe pẹ̀lú láì bá ṣe bóòrò ìfẹ́ mọ̀.
5: Bẹ́ẹ̀ni èso fún ìyàn rí nǹkan lọ́fẹ̀ẹ́, ó máa kọ́ fi ẹṣẹ lẹ́yànà, owó náà kó tún máa lẹ́yìn. So in táwa gbé wá yìí, iṣẹ́ kékeré owó ńlá
6: ni. Owó ńlá ni.
5: Kò dẹ̀ lẹ́yìn.
6: Ó lẹ́yìn gidi.
4: Yorùbá lásán láàrín
6: ẹ̀. Ó dà.
4: Ó ní Yorùbá lásán. Ó yẹ kí Yorùbá
5: ẹni ẹni bá mọ ẹ. Ẹni bá gbé dé. Ẹni ó ní gbogbo nǹkan tán ni kò ṣe yẹn ọmọ ẹ̀ ló máa fi di. Ọmọ ẹ̀ ló máa fi di. Ẹni láìfú ẹ̀ ló máa fi di. Wọ́n ti ẹ̀mí

0: àlàáfíà wa ṣe pàtàkì ó ṣe kókó tó bá wa rí bẹ́ẹ̀ tí ẹ̀yin ti gbọ́ nípa àwọn ìgbògi tó ń jáde láti iléeṣẹ́ tèmi tayo tribe medical nigeria limited tí wọ́n ṣe lọ́nà ìgbàlódé tí àjọ nafdac ti fọwọ́ sí ọ̀kan lára ìgbògi bẹ́ẹ̀ ni morphine capsule tí òkìkí rẹ̀ ń kà gèèrè kárí ayé tó ń gbani lọ́wọ́ egungun ara tó ń sanni oríkèéríkèé ara tó ń dunni ìbàdí tó ń fani so ìbàdí pé ìbàrùkú roni gorogo kéèyàn má ìdàgbà tó nǹkan kó ti máa tẹ̀pá kéèyàn má lè rìn láti èpo iná kan dé ìkejì kéèyàn má rìn kẹ̀gẹ́kẹ̀gẹ́ bí arúgbó orúnkún tó ń mì tèése kí àti bẹ̀rẹ̀ tàbí dìde sókè kó di gbọmọtiko morphine capsule ní egungun téèyàn lè lo tí yóò tún ròyìn ẹ̀fẹ́ lómi morphine capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
1: Agbe ọ̀fọ̀ gbàyájọ́
2: àárẹ̀ ò lọ àbí kí ti ẹni gan ẹni gbogbo wá ń di ọ̀rọ̀ mi ó ní ara rẹ̀ ní omi fọ́.
3: Ẹ̀gbọ́n mi ẹnìkan ò ṣe yín yìn àárẹ̀ ara ló ń bá yín jà àti sọ bó ṣe ń ṣe yín ká gbọ́.
2: Ìgbọ̀nrán mọ sẹ́mi ìṣọ̀rọ̀ ń fà mí so oríkèéríkèé ara ń dùn mí ìbàdí tòun ìgbàrúgbó jẹ́ tèmi ìlérí ògbó lọ́sọ̀ọ́sẹ̀ kejì
3: mọ́. Àárẹ̀ ara ni òògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lómi.

0: Bayo Tribomedical Nigeria Limited ló ń ṣe Morphic capsule jáde láti mọ pharmacy tó súnmọ́ yín ẹ̀pẹ́ 08103369434. Ó gbòógì ní ìní BNC capsule tí òkìkí ẹ̀ ń kàgé tó ń gbani lọ́wọ́ ara tó ń tani tàbí tó ń yún ni. Nǹkan tó rìn tàbí bu ni jẹ́ káàkiri ara pajápajá tó ń múni lọ́wọ́ lẹ́sẹ̀. BNC capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
1: Ọ̀rẹ́ mi, ó ní nǹkan máa ń rìn káàkiri ara ẹ bí kòkòrò tàbí bí àrùn. Ara tún máa ń yan lẹ́yìn rẹ̀. Ẹgbẹ́ kan ara ẹ máa ń kú tàìtàì. Ìjà fara lè wò.
2: Ọ̀rẹ́ mi, pajápajá ń kọ́ iṣan ara fífà so. Ọwọ́ àtẹ̀sẹ̀ tó ń kú rírì kú tàìtàì.
1: Wọ́n gbogbogbò ogun téèyàn lè lò kó ròyìn ẹ̀ fẹ́ lónìí ìbùsọ̀ dára tó ni BNC capsule. Yóò mú òkè dé bá ara tó ń ta ni ara tó ń yún ni. Iṣan ara tó ti rẹ̀ ají pépé arúgbó àtàkébé pajápajá wà dìgbà. Nǹkan tó ń buni jẹ tàbí rìn káàkiri ara yóò pòórà. Ojú amọ́lẹ̀ kedere àárọ̀ oorun sùn. Ewé àti egbò ilẹ̀ wa ni wọ́n fi ṣe BNC capsule jáde. Àjọ Nọ́bíà sì fọwọ́ sí i. Ilé iṣẹ́ Sumitayo Tradimedical Nigeria Limited ló ṣe BNC capsule jáde. Láti mú pharmacy tó súnmọ́ yín ẹ̀pẹ́ 08103369434.
0: Ẹ̀yin olùgbọ́ mi, egbògi gbéra tún haba capsule tó ń jẹ́ kára ọkùnrin pípọ́npípọ́npí dáadáa tó ń sọ ọ̀lẹ́ ọkùnrin di alágbára kódà. Àwọn ìyàwó ilé wọn máa ń rà á fún ọkọ wọn. Gbéra tún haba capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
1: Gbéra tún haba capsule. Ìgbògi ìbílẹ̀ kan fi ọjọ́ pípẹ́ ṣe ìwádìí ẹ̀ lórí kí ló ń fà á. Dára ọkùnrin kì í kó pọ́npọ́n bó ṣe jẹ. Àṣẹ gbéra tún haba capsule jáde kí àyà ọkùnrin lè fi gbàgbà. Gbéra tún haba capsule. A ní láti lè yàn akọ tó bá fẹ́ ṣe bí akíkún gbàdàn sákì. Ọkùnrin alókunmú dáadáa á lè sákì tí máa pàṣẹ bí alágbára. Gbéra tún haba capsule. Ọkùnrin nìkan ló wà fún o.
0: Bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì, kàn sí dókítà rẹ o. Tó ẹ̀yin èèyàn mi, egbògi Morphic capsule tí mo sọ ṣáájú, ó wà ní Chris and Chris Pharmacy Ìbúmọ̀tà, ó wà ní gbogbo Pharmacy Bólúkẹ́, ó wà ní Microsyn Pharmacy Sango, Famous Pharmacy Atan, Tudex Ìbúmọ̀tà, Roma Pharmacy Ìkòròdú, ó wà ní gbogbo Pharmacy Ramsgate àti Jita Pharmacy Ìṣẹ̀rí Roundabout. Morphic capsule wà ní àwọn Pharmacy àti Chemist tó wà ní Oshodi, Mose, Ikeja, Ojú Ẹlẹ́gba, Ìkòròdú, Ọjọ́ta, Kétu, Ìkọ̀tún, Ẹ̀pẹ́, Gbága, Ìpájà, Ayọ̀bọ́. Morphic capsule wà ní Command, Ìṣẹ̀rí, Àpápá, Fágbà, Ìjú, Ìṣàgá, Festac, Agojú, Lẹ́kí, Àjá, Ọ̀jọ́, Ìyànàbà, Abúlé Ẹ̀gbá, Àgbàdo, Ìgàdò, Bàrígà. Morphic capsule wà nínú Ifọ̀, Ìjòkò, Àtàn, Owódé Èdè Òkò, Àgbára, Ìjẹ̀bú Òde, Ìjẹ̀bú Igbó, Abéòkúta, Ìlàrò, Ṣàgámù, Ìbàfò. Morphic capsule wà ní Ìpòkíá, Sórùlérè, Ìjìgbò, Maryland, Àmúwò Ọ̀dọ̀fin, Máfolúkù, Maitu, Olú-ilé-iṣẹ́ wa nílùú Èkó ló wà ní nọmba 119, Ìpájà Road, Sọ́fúndé Bus Stop, Opposite Union Bank, Agege nílùú Èkó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08103369434. Lẹ́ẹ̀kan sí 08103369434. Ibikíbi tẹ́ ẹ bá ti rí Morphic capsule, ẹ lè rí BNC capsule àti gbéra tún haba capsule à ń bẹ̀. Ilé-iṣẹ́ Tèmítayọ Tradimedical Nigeria Limited ló ṣe Morphic capsule, BNC capsule àti egbògi gbéra tún haba capsule jáde. Ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín. Àjíǹde ara yóò máa jẹ́ o.
3: Ọmọ Nàìjíríà ewolewo ẹ̀ka àárọ̀ níbikíbi tẹ ti ń gbọ́ wa láàárọ̀ tèmi lórí pápá Bọ́ọ̀nì FM 92.9 náà ló tún dé sí ti gbọ́ yín. Èmi náà lọ́mọ yín ọ̀rẹ́ Ibrahim Ọlálékan IV Sports lèmi ń jẹ́. Ẹ bá ṣe mọ̀ pé ó ku ọjọ́ mẹ́jọ báyìí tí World Cup máa tún fi wọlé dé wẹ́rẹ́ báyìí. Kó yẹ tó yẹ pé gbogbo orílẹ̀-èdè kó orílẹ̀-èdè tó máa pa tí wọ́n máa kéde tí wọ́n máa wà ní World Cup ní ọdún ta wà yìí gbogbo wọn ti ń padì wọn ti ń wà gbogbo àwọn kan ti wà ní Abuja tó ti ń ṣe tó ti ń tréni tó jẹ́ pé wọ́n ti ń dúró di pé kí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn bẹ̀rẹ̀ ní pẹrẹwu káwọn dẹ̀ ṣe kíní. Lóríṣiríṣi àwọn orílẹ̀-èdè tó wà ń bẹ̀ báyìí kábáníkà bẹ̀rẹ̀ pé èwo ni ó lè gbé ife ẹ̀yẹ àgbáyé yìí. Ẹ mọ̀ pé gẹ́gẹ́ báyìí ń sọ lánàá náà lọ tààtú máa tẹ̀síwájú lónìí. Argentina náà wà nù wọn Portugal oríṣiríṣi àwọn ikọ̀ England náà ká má gbàgbé Spain ọ̀pọ̀ ṣùgbọ́n èwo ni o je ko le eh ni e ko je pe ohun lo ma gbe tori pe o si bi gbogbo won se le wa nbe to gbogbo won na ko lo ma gbe eyan kan pere orilede kan pere na lo ma gbe world cup wa ife agbaye le Argentina lo ma se ni back to back ni se Portugal to pe awon ati Ronaldo ti Ronaldo ti wa ife eye yi to pe goyoko to ku to wa kakiri le se odun lo ma gba ni se France ni o ma tutu gba ni gbogbo gbogbo e na la mo ma so laaro toni
4: ojo da re repete ni ilu ileise bond 9209 ni ilu keja lo lo bayi en te ba mo ni agbede ladipo sogunle gra mo ni fe ke ni igbagbo ke de ni igbadi pe en bo ni agbede ti odun ti ro mi wa mo boya bo se ro ni apa bi gidi gan na lo ro lodo tin lo gba gba bond 9209 lo ni ojo Wednesday ojo keta ninu osu kefa e gba odun o le merin di logbon e ka ro sori eto wa eto yin lori papa ni that ma mu awon royin ere daraya kakiri agbalaye wa si eti igboyin patajulo awon royin ere daraya kin se ifesonse football nikan rara gbogbo ere daraya parata ibeseku bi odo eyin ori tabili eyin ori le ta mo si lawn tennis eke ta mo si wrestling ijaku elese ta mo si karate tabi ufc gbogbo la ma mu wa si eti igboyin football sinu awon ta mo si basketball football seyin awon ta mo si handball gbogbo awon royin la mo wa si eti igboyin lori eto ilana gebi olotu wa dr tunji ti o bi lo si ba kore di olalekan owo baba mayowa baba david bo se buwo lu pe oya everest ni so nipa awon ifesonse ti o beres ni waye papa julo kabes ni ka lati oni lo iyi ojo ti idije fe ye agbaye welcome ma bere o le gbo la tenu eni keji mi ibrahim la je ke mo pe ku ojo mejo 8 days ere ki fe ye agbaye ti oporopo wa tin ku oju lona re todun 2026 ni o won ko 2026 orile de america canada ati mexico meta lo gba alejo re la gba olohun ka to bere ifesonse akoko ojo mejo yen a so bi ajo biwa se mo orile de meta yen mo loni eje ka ta yin lorogo nipa awon eto ta ti bi bale ninu ife ye agbaye welcome to koja lo lara eto ta bale ohun ni pele orile de brazil o si je eni to fi to bale nigbati idije world cup odun 1958 to waye to si je agbabolu to kere julo je bi omo odun meta di logun 17 years pele orile de brazil to si gba bolu sinu awon fun igba akoko ge bi agbabolu to kere ju to gba bolu si fun igba akoko sinu awon ti orile de brazil si fi gba ife eye yen pelu eni odun 1958 e ma je agbagbe Diego Armando Maradona owo Olorun ni won pe hand of god lo fi owo ju ball sinu awon ni odun 1986 to si se atileyin fun iko ta mo si iko Argentina as gboro gbagbe itan ti Lionel Messi na fi pale ni odun 2022 to tun mo pe world cup to koja lo Argentina gba pelu Lionel Messi nigba to gbe agbele gba ball penalty ti won fi bori ni ojo ti won gba agbagba ife ifesonse ohun lára ìtàn tán láti fi balẹ̀ lórí ètò yìí ní ìgbáradì fún fi ẹ̀yà àgbáyé world cup tó ku ọjọ́ mẹ́jọ òní ọdún 1930 nígbàtí orílẹ̀-èdè kan tí wọ́n pè ní uruguay tí wọ́n gba àlejò gbogbo orílẹ̀-èdè àgbáyé tó túmọ̀ sí pé wọ́n host world cup wọ́n dẹ̀ tún jáwé olúborí wọ́n sì gbà tó pọn ọ̀nà argentina ní ayò mẹ́rin sí méjì ní ọjọ́ tí wọ́n gba ife ẹ̀yẹ yẹn toríkaruku sì sọ pé àwọn ń lọlé ẹ má jẹ́ àgbàgbé ọgbẹ́ni tí gbogbo èèyàn mọ̀ sí Lucien Laurent òun ni ó gbá bọ́ọ̀lù sínú àwọn fún ìgbà àkọ́kọ́ nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé world cup Lucien Laurent ní 1958 orílẹ̀-èdè Sweden ní ìṣẹ̀lẹ̀ tí mo mẹ́nuba lẹ́ẹ̀kan pé ọmọ ọdún mẹ́tàdínlógún pẹ̀lẹ́ orílẹ̀-èdè Brazil òun ni gbogbo àgbáyé gbà á lálejò tó sì di ẹni tó lókìkí nígbà tí ó gbá bọ́ọ̀lù sínú àwọn fún orílẹ̀-èdè Brazil tí Brazil ti gba ife ẹ̀yẹ àkọ́kọ́ lọ́dún 1958 ní ọdún 1970 Mexico ibẹ̀ ní orílẹ̀-èdè Brazil ni wọ́n ti gba ife ẹ̀yẹ lẹ́ẹ̀kẹta ní ọ̀nà àrà ọ̀tọ̀ nígbà tí ẹni tó jẹ́ balógun wọn Carlos Alberto tó ṣe kíni tí ó ṣáájú ikọ̀ Brazil tí wọ́n borí orílẹ̀-èdè Italy nínú ìdíje yẹn ṣé ibi àti sọ ètò ife ẹ̀yẹ àgbáyé world cup ṣe tí ìgbọ́ yín kódà lórí ètò yìí láàrin ọjọ́ mẹ́jọ tí ife ẹ̀yẹ àgbáyé yóò fi bẹ̀rẹ̀ á bẹ̀rẹ̀ sí ní sọ àwọn orílẹ̀-èdè tó máa ta kọ̀ǹgàn díẹ̀díẹ̀ yàtọ̀ síyẹn àwọn ọ̀ṣẹ̀lẹ̀ abami tó dá wàhálà sílẹ̀ nínú ife ẹ̀yẹ àgbáyé world cup controversial stories gbogbo ẹ̀ la máa sọ ọgbọ́n pàtàkì lọ sọ́dọ̀ olóòtú wa Dr. Tunji Ifakorede Olaleko ti won se atilen to pe ati se iwadi ti a fi ka si eti igboyin lori papa bond 92.9 papa bond 92.9 e ma gbagbe bo pe boya a ma soro awon orilede okoko ejeji ati ma ka awon agbabolu to ma soju won boya ta igbagba loni lori papa bond 92.9 a so awon orile a so nipa orilede Portugal ati awon agbabolu je mare ti lekunrere to ma soju orilede Portugal ti Cristiano Ronaldo agbabolu olokiki ni ti opopolopo ni gbagbo pe o ni agbabolu to da julo kakiri agbalaye goat greatest of all time Cristiano Ronaldo pelu Messi awon meje ni won so lowo lowo awon ma ni ki wa mu polo oja Ibrahimo ta ba de o bi mi pe Nuruddin Salahuddin legit o sinbi mo se be be lowo image last year se to lo lohun in pe nje kile e ba bi o sori gbe bayi o wa ninu iko PSG o ri Champions League gba abi ko be Champions League rike o wa ku ninu iko PSG ko le lo si Real Madrid o mo pe Real Madrid
5: o ma gbe awon
4: mi mo boya kin pe ni ogun ibi won
5: ben ben
4: won mo Champions League gba won le ma gba lore kore gan ni awon le mo gba ju e me e do 50 times ma ja gbagbe awon to gbe kile abi pe ko ro ri lede to ti je balogun ninu iko to je balogun PSG to ti ni ase won ni balogun iko France o su ni balogun iko PSG ko won bo se lenu to lo de ti baba re nibi to ti lenu o wa lo ja lejo ajeji ni orile de Spain ninu iko Real Madrid ma gbagbe awon olufe iko Real Madrid to je million no over 120 million fans ni won to bo pe alawon fe mo
5: lo
4: ko su anu ni ko ye ko sele si agbabolu kon ri ki awon olufe iko Real Madrid kiri agbalaye over 120 million won la o fa gbawo ni mo pelu e na ko ma Champions League gba iko to wa mi sile PSG o su wa gba lera lera
5: back to back
4: e fun ni abedi fun kile Mbappe ma ba mi so pe kile Mbappe o sa gba bolu to da
5: no o da o tori la o go ni highest goal scorer back to back in Spain by
4: ah eh ni to do back to
5: Spain then
4: to sa meji po te pe Real Madrid padanu fi eye so Barcelona back to back back no e ja ro mu polo oja lodo Gianniat Bello Ashiru Ashimi ah

0: Akore ko ni binu.
1: For this Nigeria, everybody go shop. Whether you be man, woman, pikin, you don't go fit escape out. You go shop for this new close-up red hot 130 grand promo. You can shop your own shit from the 500 million naira worth of prices like airtime, electricity payments, cash, and dinner dates for you and your person. Just buy the close-up red hot 130 grand promo.
2: Èmi ọmọ yín náà ni ó jẹ̀líjà ní mo wà ní tọ́gbà ìyá tí mo mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ́ méjì dín flavour sí ọyá ẹsí tẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì yìí.
3: S-E-L-E-R-R-I-E
2: sẹ́lẹ̀rì. Bọ̀dá ni ẹsì pẹ́sẹ́ sẹ́lẹ̀rì náà di sẹ́lẹ̀rì yìí. Ó ya mẹ́kùn ìgbìyànjú ẹsí tẹ́ẹ̀lì tùmẹ́rìk.
4: Studio waka, come feast that anytime because of smoke and dust. Use comics, make you day relieved.
5: Oga chemist, I beg I need cough medicine. Where if you work, sharp, sharp.
4: Oh yeah, try comics cough syrup. Yes, so comics get active ingredients. We will clear your cough. Just here, drink and day relieved. Why you tell me? Comics now confirm. Cough, drink comics, ED relief cough. If symptoms persist after 3 days, go see your doctor.
6: Báwo padà sí ní pọ́pọ́ Bond FM 92.9 ẹ̀rẹ́gẹ́ báyé ń sọ lẹ́ẹ̀kan yẹn pé Mbappe nǹkan tá máa sọ náà ni pé nígbà mi nǹkan tá máa sọ nìyẹn pé green the grass is in greener at the other side nígbà mi because ní nǹkan tó ń rò náà ni pé tó ń bá dé Madrid yẹn òun máa lọ máa gba kínní tó ẹgbẹ́ dẹ̀ tún máa fi ìrọ̀rùn sí láti gba Ballon d'Or. Torí Ballon d'Or yẹn gangan òun ni nǹkan tó ń lé ṣùgbọ́n ibi tí nǹkan tó wá fọ́nì tó wá wà bẹ́ẹ̀ ní sí pé kò sí bí France lè ṣe dáadáa tó ní World Cup tó ń lọ yí báyìí Dembélé ni ó máa jẹ́ favorite torí òun ló gba Champions League ó dẹ̀ tún ti gba oríṣiríṣi àwọn ife ẹ̀yẹ pẹ̀lú ikọ̀ PSG tó wà so anywhere tí gbogbo gò tí Mbappe bá ń score ní World Cup yìí iṣẹ́ Dembélé ló ń ṣe.
7: Ìwọ ló ń rò wípé.
6: Náà bó ṣe pé ìwọ lè rán rò bẹ́ẹ̀.
7: Wa jẹ́ sọ kí n kò fún ẹ o. Kí ni Mbappe máa lẹnu gan ní France.
6: Ó lẹ́nu ní ìlú.
7: Tíìmù yẹn tó débi pé.
6: Ó lẹ́nu ṣùgbọ́n achievementi ni achievementi ló máa ta.
7: Sórí.
6: Achievementi ló wá ta kọ́tọ́ fi wọ́ kínní nìyẹn.
7: Tó bá ti dénú tíìmù yẹn. Tó bá ti dénú tíìmù yẹn. Ó máa ń gbàgbé pé bóyá wọ́n player of the year kan Dembélé pé ó wà. Ó máa
6: tó bá dé tíìmù yẹn báyìí sí Dembélé ti gba nǹkan tí ò tí gbà rí bẹ́ẹ̀ ni so àwọn méjèèjì jọjọ́ ló ní báyìí.
7: Ó kò gba nǹkan tí ò tí gbà rí lásán ó gba ife ẹ̀yẹ Champions lẹ́ẹ̀mejì.
6: Ẹ̀ẹ́nà ó tún gba Ballon d'Or.
7: Bàbá agbábọ́ọ̀lù tó yan rántí jọba Ballon d'Or
6: bẹ́ẹ̀ ni
7: ó tí gbà rí. Ó gbọ́ ọ̀nà báyìí sí Dembélé ọ̀gá ẹ̀ ni.
6: So
7: tó ń bá ti dé ní ipò yẹn. Ó máa ń pa àṣẹ.
6: Kò sí àṣẹ kankan tó lè pa àbí tí akọ́nimọ̀ọ́bá Yorùbá mọ̀ ṣẹ́ nìkan ló.
7: Àwọn tí wọ́n ń gbọ́mi lélẹ̀
6: ọ́n
7: níbi tí kìnìún Mbappe lẹ́nu tó nínú ikọ̀ ẹ̀ lọ́dọ̀ Lauren Brown tó jẹ́ akọ́nimọ̀ọ́bá wọn yóò lẹ́nu dé bí pé ó lè ní kí ó máa lọ kó máa start match pẹ̀lú Dembélé.
6: Kò lè ṣe torí pé gbogbo èèyàn ló mọ̀ pé Dembélé yẹn ó tún wà nínú àwọn èèyàn tó pé wọ́n mọ̀ wọ́n fẹ́ wo Dembélé ní World Cup wọ́n fẹ́ wo nǹkan tó fẹ́ ṣe torí wọ́n mọ̀ pé àṣeyọrí tí France bá ṣe tí yóò bá ti injury nìkan ni problem yìí.
7: Dembélé ò lẹ́nu rárá
6: tẹ́lẹ̀
7: bí ọdún márùn-ún sẹ́yìn.
6: Ẹ̀nà
7: agbábọ̀ tó dá
6: sí. Dembélé tọ́ bá sọ fún Dembélé gan fúnra ẹ̀ pé ó máa gba Champions League ó máa ní pé bóyá nígbà tó bá wà ń pa ká tó bá máa gba Ballon d'Or
7: gan. Ó máa ló ń ló bóyá lójú àlá.
6: Ẹ̀ẹ́nà ó máa mú sọ.
7: Ó ti gbá bọ́ọ̀lù sẹ́yìn.
6: Bẹ́ẹ̀ni injúrì gan ìfarapa yẹn gangan ni ò jẹ́ pé ó ráyè gba bọ́ọ̀lù bọ́ọ̀lù wà lára ẹ̀ dìsí.
7: Torí àsìkò tí ó sì kásáré Jàdé àti Ndùwọ́mbí o kásáré mú orúkọ àwọn ikọ̀ Portugal. Kó tó gba amúkọ̀ Portugal jẹ́sáré mu ní kó má dà ikú bá àgbáradì fún àwọn èèyàn wa. Àwọn tó ń lọ sí orílẹ̀-èdè ife ẹ̀yìn tó ń lọ sí ife ẹ̀yìn àgbáyé tó máa ṣojú Portugal láfẹ́ bẹ̀rẹ̀ sí ní dárúkọ yìí Jose Sao Rui Silva Diogo Costa Fèlò àwọn agbábọ̀nù wọn ni Diogo Dalot kẹ́ mọ́ bọ́yìí pẹ́tọ́ João Cancelo Nuno Mendes Ruby Diaz Semedo Vega Inacio Araujo àwọn tó máa gbábọ̀ Portugal àwọn agbábọ̀ yẹn o lọ́wọ́ àárín Bruno Fernandes Fitia Neves Nunes Bruno Silva Ruby Nefes, Silva Costa, Chembo, Lowo Waju, Lowo Waju, and my own engineer, Abelato, Cristiano Ronaldo, João Félix, Neto, Gonçalo Ramos, Casemiro, Casemiro, no volume walk up, Bunjosi, to double the men is 10 more, Nino Fesso, Consoso, Rafaelau, Rafaelau, Tori Cotor, double of
6: Nino, you see, you know, you
7: o ko ti fe ra bi odun meta se hun ota furi ko si ko ti de bele fe tun ba ti obo yo gba
6: obo ilezi ilezi o de ma fi bo se omo ya vicious ni eh ka do lo e se so fun pe orich eh awon man you you ni fun awon mo man you ni pe man you ti agree deal pelu Atlanta lati ra Ederson olowo eh olowo arin ni dm ni edasi omo yen mo bo gba gbo
7: olowo arin ni fi
6: be ni be ni omo yen be ni awon wa ma yo ani koko eh Madrid na owo eyan meji na ti bewo lana iyen Denzel Dumfries or olowo yin right back fun Inter ati Ibrahim Konate iyen free agent na mara
7: be ah Konate lati
6: Liverpool ni be ni free agent
7: nkoko wa ti
6: amo awon deal yi nkoko wa so mo pe Madrid vs election like boy to ba go for Florentino Perez lo wole awon deal yi ti wa la
7: amo to yo ba wole ti ko mo ri o ma ni problem
6: be
7: ti Florentino Perez to jo re to ba wole ma do agari ati soso alati ma lo mo de be so ni ba Julian Alvarez ni o da ti Julian Alvarez o ma fi Atletico Madrid
6: ni
7: o lo si ko Barcelona bro e gbole ye pe Jimmy Garaga to pe agbabo ni Liverpool tele to je commissioner lowo lowo bayi uta o ma pe kila ko pe Barcelona to ba ra osime ipo Julian Alvarez amo Julian Alvarez to wa la tele ko ye ni odo wa ni bayi won tun wa so pe nti Atletico le se Diego Simeone agbon no ba to le se ni pe ti to ba ta Julian Alvarez lo si ko Barcelona to do morile de Argentina ko ra osime ropo e ni ko Atletico ba lo ma du to ko Simeone wa waju Ademola lupo leyin Atletico Madrid
6: le wo ko sinu le fi Galatasaray le ko wa lo Atletico Madrid ni gbon pada seyin niyan to wa ma ko ni Galatasaray ko lo si be a Chelsea ko lo si be a Man United ko lo si be a Barca ati Madrid
7: se Galatasaray o to bi ju Atletico Madrid lo ni
6: ti awon ejojo ni Champions League ni gwa la Giants ni Galatasaray ni ebe ti e
7: Giants da bule
6: Giants ni ti lo Galatasaray lo ti e
7: I was like, I'm going to go to the hospital.

0: ẹ ṣe ṣe mọ̀lájì àgbà bí ẹ bá ro dídùn ìfọ̀ yóò rọra kẹgun tá a bá wo ti orin àní wí nǹkan kan ní agodo ṣùgbọ́n kò sì pọ́sibù ká máa wí nǹkan kan torí ètò láwa ṣe mo kí gbogbo èèyàn tẹ́ ń gbọ́ nínú ilé pé a kú etí gbọ́ ara wa fún tọjọ́ tó ní òní ti ṣe ọjọ́ kẹta oṣù kẹfà ọdún ẹgbà ó lé ẹ̀ẹ́rìndínlọ́gbọ̀n lágbára ọlọ́run ọba aláràbí ọdún èyí ó ti dá méjì náà nìyẹn o àwa tí a bẹ̀rẹ̀ pẹ̀láyọ̀ ayọ̀ náà lápẹ̀ parí ẹ̀ gbogbo ibi tí kùdìẹ̀kudiẹ tó wà lásìkò ọba mi kì yóò bu omi ìtùnú ayọ̀ sí ilé náà gbogbo ibi táyọ̀ wà ìbànújẹ́ kò ní gbẹ̀yìn níbẹ̀ o ṣùgbọ́n ẹ mọ̀jẹ̀ ká gbàgbé mo ń sọ fún wa pé chief commander of ebenezer obe wọn kọ́ lórí pé bòtí òkúrun kò mọ́tò samadòdò dẹ yóò wá bòtí òkú ayé wà láyọ̀ tó yóò lakọ kó ẹkùn rẹ kò pọ́síbù kí a ní ayọ̀ kí ìdàkejì ọmọ wá lásìkò kan àdúrà tí mo máa ń gbà ni pé kí ìbànújẹ́ wa kọ́lọ́ ọba mi kò má jẹ́ kó pọ̀ ju ayọ̀ wa lọ lágbára ọlọ́run ọba aláràbí ó lè nàìjíríà gangan lára gangan ẹ rí pé nǹkan kan ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ káàkiri èyí tó sì kó ìpòru ọkàn bá gbogbo wa tó túmọ̀ pé inú wa ò dùn tá a bàtà ara wa jẹ lókù kọba mi kò wá jọ kó gbé wa ń jà kó fi ayọ̀ sí orílẹ̀-èdè nàìjíríà nílé ẹnì kọ̀ọ̀kan wa tàdúgbò wa àti ìjọba ìbílẹ̀ wa ìjọba ìpínlẹ̀ wa ìjọba àpapọ̀ wa kọba mi kò wá sànú wa kọba mi gbé ayọ̀ wọlé wa fún wa. Ètò ní ètò ọ̀rọ̀ tó ń lọ náà lóbi ní afẹ́ tí wọ́n ní sẹ́ bond fm na dot nine tá a kalẹ̀ sí ilé kìíní pọ̀ náà adékúnlé fàjúwìẹ̀ dr ní èkó ìlú onígbòǹgbò gangan làwọn àtẹ̀dó sí lábẹ́ bàbá wa israel majesty ọba olúwaṣẹ́gun adéyẹmí àjàsá àwùsẹ̀tulu onígbòǹgbò lábẹ́ẹ̀sẹ́ o òní ìlú kò ní fẹ́ kó tún náà ní túmọ̀ lórí lágbára ọ̀hún gbogbo ọba pátápátá ìlú náà ní túmọ̀ lórí lágbára ọlọ́run látòrí bàbá wa akínyolú olówó èkó bàbá fuad mokinyin o akó àṣekò ọdún bàbá olúwaṣẹ́gun wọn ní gbogbo pátápátá lásìkò bó ti ń wè ká fi sùúrù sí o ìjọba tó wà ń ta àwọn ọ̀fẹ́ wàhálà ẹ̀yin má dá àlàbọ̀ ara yín lọ́rùn ẹ̀yin tẹ̀ǹtẹ̀lé àwọn tá a fẹ́ dìbò fún ká fi sùúrù sí káwọn náà ká mọ̀ pé yẹ tọ́ba dáa wà lájọjẹ́ bákan náà ṣáàdìbá tó dáadáa balẹ̀ ló la òkè odò ọ̀nẹ́bà tó wà lálù òkèrò náà pé a kú ti pọ̀pọ̀sọ̀ sí ọdún iléyá tó kọjá ẹ̀ pé àjọ sí ọ̀pọ̀lọpọ̀ ọdún lókè pẹ̀ òjò ti ń rọ̀ wọn ni ká má dalẹ̀ sí inú gọ́tà o bí àrùn bó ṣe nù lónìí a láǹfààní láti pàdé bàbá ìṣúra majesty ọba babatunde akanbi ogunwọnbe akinlọwọ one olùtìlú sasa kingdom a pàdé wọn lórí ètò ìtìmá ti láìpẹ yìí gẹgẹ bí àlejò mi lórí ètò lọjọ tòní kí n bàbá fẹ́ bá wa sọ ẹjẹ àfarabalẹ̀ dáadáa lórúkọ gbogbo àwọn lọba lọba ni bàbá náà pẹ fi sọ àwọn tó ń sọ pàápàá nínú àpò ètò ààbò ni o ìṣìṣẹ́ fẹ́ fún wa ni o àti báwọn ló ṣe jẹ́ pé gbogbo àwọn lọba lọba tọdún bá ti ń pé bíi márùn-ún mẹ́wàá ọmọ ńlá rẹ̀ yàtọ̀ sí bẹ́yà bí ìgbà tá ń sọ ọdún méjìlá ni ọdún mẹ́ta kí lọ́ fà á ti rí bẹ́ẹ̀ ẹ ṣáàdì àfarabalẹ̀ ká gbọ́ ohun bàbá wa ọba ìlú sàṣà bákan náà lórí ètò ìkan náà ni tọ́wọ́ bá ìkànnì àwọn ọ̀nàrẹ́bù kanzelo àgbàdùkìrọ sda ọ̀nàrẹ́bù adẹ́rùpọ̀kọ̀ lókè odò látàrí tí ọdún yàtọ̀ náà ṣe lọ́jọ́ sátidé àápàdé tiwọn náà wọn kí àwọn èèyàn wọn tún bá wa tún sí àwọn èèyàn náà létí níbẹ̀ ṣùgbọ́n ní báyìí ẹjẹ́ ń pàdé bàbá wa ìṣúra majesty ọba ògúnwọ̀nbí oníṣàgbà tó sàṣà kingdom.
1: Èmi ni ọba Babatunde Akanbi Nasiru Lawal Ogunwọnbi Ayéwàjò Akinlọwọ Àkọ́kọ́ ọba àti ìlú Ṣàṣà. Mo kí gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀ mo dẹ̀ kí gbogbo ara tá a wà ní ìpínlẹ̀ Èkó pátápátá bí a kú àṣekù ọdún ní gbogbo àmà ọlọ́dún àìnífọ́dún ìdágbére fáyé o kí gbogbo lọ́ba lọ́ba náà kí bàbá mi Akinlu a kú àṣekù ọdún mo dẹ̀ kó orí rẹ̀ ti àlùfáàṣì kan sí lọ́kọ́dá wọ́n ṣe pọ̀ bí wáyé o fún ọba àlẹ́ mi wọ́n.
0: Ìtọ̀rọ̀ tó ń lọ ó ń tẹ̀síwájú ṣe mọ̀ pé òǹtẹ̀ gbọ́n àwọn ọ̀pẹ́ yẹn tẹ́ mọ̀ wọ́n ẹ ti mọ̀ táwọn náà ní bá sọ̀rọ̀ ọba ìlú ṣàṣà àwọn mímọ wá sọ̀rọ̀ yẹn. Bàbá ẹni fásitì tí ó kọjá ọdún kẹrìnlá òpó náà rinlẹ̀ àmọ́ àṣàkíyèsí pé tó wáyé pé ọdún mẹ́wàá lẹ́ ṣe ẹ̀ ẹ̀ ẹ̀
1: 1 million wọlé tó gbílẹ̀ rẹ̀ ṣe tó ti ń bẹ̀rẹ̀ nìyẹn àbí orí pé mo yẹn gbé ìgò fanta dání orí pé fanta ló wà
0: nínú
1: orí kọlọ tó wà ní ẹrù gbogbo wa ń bí gbàtúni tẹlẹwẹ kó gbó ohun ẹwù bẹẹ sórí àìmójútó mọ òun ló fẹ gbogbo lọńtà ń sìn àdúrà lára ni rí ẹwọ ẹwọ bá ṣàmọ máa gbàṣà pé kọlọ ń ṣàánú wa ló bá kó sáwọn ọdọ wa nínú bí wọn sì pé ibò tí wọn ń bẹ yìí kọ má jẹ káwọn olóṣèlú onípamípa kọ má jẹ kán lò wọn rárá tó tẹ́lẹ̀ gbé bí aṣáájú ṣe fi lélẹ̀ ló gbogbo wọn ṣe é ni ìdádà ọmọràn mi fún wọn ni wọn kó ní kálukú fa ọmọ ẹ létí wọn lọ kọ ọmọ ọba aṣọ wọn kọjúmọṣẹ wọn ní kíkọ wọn kọjúmọ lè wú wọn nínú lọ wọn jáwọ nínú ìmúkúmọ dàbẹ gbẹtẹgbẹ gbẹtẹgbẹ náà èrè wọn ti rí ìdíwà ní primary school báyìí ń sìn ní ibi ṣe gbọdọ mójútó mọ dáadáa.
0: ṣe ẹ nákò tán kábíyèsí ìmọ̀ ayọ àkóhun náà kò fúnra wa ni. ìmọ̀ rẹ̀ fún pa àdúrà.
1: nípa àdúrà. ṣe
0: olùdókòwò
1: àtẹnugbàgbọ àtẹmọsùlùmí àtẹmẹsìn àbáláyé gbogbo ẹkọrẹ wọn tala gbọdọ ṣe ara ní kan àsìkò tí à ń bọ sórí social media bí kí wọn ṣe ń pè é tamama tí ẹlẹsìn kan máa bẹlẹsìn kan tí kan máa takò kan àsìkò ẹkọ lẹwà yìí rárá àsìkò ẹkọ lẹwà yìí ó. ìyẹn ni ìwé ni káyà ṣe ń sìn kó gbogbo ọpátá kábàárà pọ káfìmọ ṣọkan káàmọ bí lu ìṣe máa nílọ síwájú bẹẹ bá amẹríkà ń sọ amẹríkà ní àná bẹẹ bless amẹríkà bẹẹ bless amẹríkà àmọ ní nàìjíríà ń bí ìṣẹkùsọ lóní kálukú máa máa sọ tó dẹyẹ kó rí bẹẹ ìgbà ní ìwọn àtàbá sọrọ àìṣe lẹnu gbogbo wa lòdìgbà tó kò ń ṣàwọn wòlíì àbá àfààní kan la gbogbo ọpátá làṣẹ wà lẹnu ẹ ṣàfọdọ múra kẹjẹ pé gbogbo àti àlágbọdọ máa bà fún ilé ìdíwà.
0: Ìgbà ń wúre fún wa kẹsì bá ń sọ ní ìgbà ìtọ́nà àtàn lè fẹ́ kí n.
1: Bọ́ǹdì ẹ̀fẹ̀ mo kọ́ kí n ẹ ṣeun ẹ ṣe gbogbo ìgbà ojú òní tì yín mo bẹ̀rẹ̀ láti rí dlo ẹ̀mọ ọba adémìkẹ́ nítorí adórí gm bọ́ǹdì ń bí akọ́ṣílẹ̀ mo kí gbogbo yín níbẹ̀ kí abiola peters náà mo kí gbogbo yín lápapọ̀ alápátá pé a máa jíṣe fún yín ohun gbogbo yín ní kọjọ fún àmì fi bú rédíò nàìjíríà àwọn òdòdó rédíò nàìjíríà àwọn òdòdó bọ́ ẹ̀yìn náà mo wá kí gbogbo wa ní ìpínlẹ̀ èkó pátápátá ada fún wa àbúrò níwẹ̀ ní èkó fún wa o ọkọ̀ tí sanwó ló ń wà àwọ̀ àdébí iyì lágbára àṣẹ lẹ́dùnmá rẹ̀ mo bẹ̀ kí dẹ́kútì wa hamzat.
0: ṣé bàbá ẹ bá ń dá akọrin.
1: èmi ni ọba babatunde akànbí nasiru lawal alùpùpù ń bí àríwájú ìyá kínníwà kọkọ ọba tìlú ṣàṣà. babatunde akànbí nasiru lawal alùpùpù ń bí àríwájú ìyá kínníwà kọkọ ọba tìlú ṣàṣà.
2: Agbe ọ̀fọ̀ pàyájọ́.
3: Àárẹ̀ ò lọ.
2: Àbínú kí tiẹ̀ ní gbà.
3: Ẹni gbogbo wá ń di ọ̀rọ̀ mi.
2: Orí ara rẹ̀ ni ó fi rú ọ.
4: Ẹ̀gbọ́n mi, ẹnìkan ò ṣe yín. Àárẹ̀ ara ló ń ba yín jà. Ẹ sọ bó ṣe ń ṣe yín ká gbọ́.
2: Ìgbọ̀nrọ̀ mọ sọ mi. Ìṣòro ń fà mí sọ. Oríkèéríkèé ara ń dùn mí. Ìbàdí tòun ìgbàrúgbó jẹ́ tèmi. Ìlérí
4: òpó náà kẹsẹ̀ kejì mọ́. Àárẹ̀ ara ni. Ògùn téèyàn lè lò kó

0: nori kabisi o ka dope ro giba to pelese o kirukoro yo ko di okini ha mari ba mo so fun le kan mu ni a to ni afani lati pade honorable aderu poko ti won je okan pataki na councilor agbarokiro SDA tatari bodun se lo ati kilo nu kilo wa fun awon aton do pelu awon e je ka gbo mo ti lo honorable aderu poko lati okedo
1: mo ki gbogbo eyin ara ile o pe eku asiko ti a wa yi adeku asepo odun naa orúkọ tèmi ni ọmọ bọlá àríwá yusuf adéríkọkọ kanṣẹlọ tí ó ń ṣojú fún wọd b òkè odò kòkè ilé epo òkè odò ní abẹ àgbàdo òkè odò scda léyìí tí alága wa alhaji mayor abiodun ṣọlá ìjìgbádúró tí wọn ń darí ẹ kí ọlọrun kó bá wọn máa tún ikọ ìjọba àbílẹ náà.
2: bẹ́ẹ̀ rẹ̀ láti gbọ́n náà lọ gbọ́n ọjọ́ rẹ̀ ṣe gbogbo ọlọ́gbà rẹ̀.
1: kárípẹ́ fún ọlọ́run ọlọ́run bá náà lórí gbogbo ọpẹ́ so ọdún tí a ṣe àfidúpẹ́ fún ọlọ́run náà ni nítorí pé ọdún iléyà náà ọdún ìdúpẹ́ ni so náà ni àwọn ọmọ náà ká fi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ará pléṣọ ilé epo kí odò ìgòkè tí à ń ṣojú fún ni pé wọ́n kó àdúró sí wa pàápàá jùlọ ìdúró sí wọn lórí gbígbọ́ abiodun ṣọlá nínú ìgbàdúró tí wọ́n jẹ́ alága fún wa ní àgbàdo kí odò nítorí pé alága wa ti aláwò a máa rí pé wọ́n ń gbìyànjú fún wa so gbogbo ìgbìyànjú wọn a rí pé àwa ará àgbàdo kí odò gbogbo náà ni à ń rí nítorí pé àwa náà gbogbo ìfọwọ́sowọ́pọ̀ wa tí a ní ni a fi ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn ní àpẹẹrẹ ọlọ́run ò lè dógún tí ọlọ́run ò lè dógún tí alága wa náà ìdúpẹ́ náà pàtí ọdún náà a ṣe ní ọdún 30 sátọ̀dé oṣù karùn-ún kọ́dọ̀ kó jẹ́ ká ṣe púpọ̀ ààyè.
2: lọ́jọ́ náà ni pé púpọ̀ lọ́ọ̀kì ló ṣe yàtọ̀ sára àgbẹ̀dẹ ìgbìmọ̀ nínú àtọ́ wa ṣùgbọ́n àtàgbà nínú àkà ilẹ̀ àgún wúlẹ̀ kan yẹra dúpẹ́ lọ́wọ́
1: láàrọ̀kọ́ ọmọ kọ́dúpẹ́lẹ́wà alága wa onígbìyànjú tí ọlọ́run òde nìkọ́ ìgbìyànjú wọn tó ló máa ń sọ wọn máa ń ní ọbọ òníṣkì igi súnmọ́ bí mi gbogbo tí à ń ṣe yìí náà ìṣèké bóyá agbára wa ni gbogbo agbára ọlọ́run ni but ọlátìlẹ́yìn alága wa náà ni alhaji mayor abiodun ṣọlá jimoh gbadoro láàrọ̀kọ́ ọmọ kọ́dúpẹ́lẹ́wà wọn nítorí pé tí ọ̀ràn náà tí wọn bá gbà láàyè gbogbo ìgbìyànjú tí à ń ṣe yìí náà àmì rí gbìyànjú rẹ àmì rí ṣe. lẹ́lẹ́kejì mo dúpẹ́ lọ́wọ́ apex leader wa bàbá wa ọ̀nàrẹ́gbù oyeyèmí emmanuel adeleji apex leader àgbàdo òkè odò mo dúpẹ́ lọ́wọ́ àwọn náà mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn apex leader bẹ̀rẹ̀ látọ̀rọ̀ ni alhaji taiwo ládùúgbò lẹ́yìn náà mo tún dúpẹ́ lọ́wọ́ ọ̀nàrẹ́gbù taiwo fàgbáyì super on tourism mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ bàbá wa akíngbadé mo dúpẹ́ lọ́wọ́ ọ̀nàrẹ́gbù bọ́láwọ̀n latif kánsílẹ̀ ọ̀kọ́ sí mo tún wá dúpẹ́ lọ́wọ́ leader of the house alhaji giwa ẹ̀gbọ́n àdúrà gbèmí mo dúpẹ́ lọ́wọ́ àwọn náà fún àfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa àti àtìlẹ́yìn wọn mo dúpẹ́ lọ́wọ́ kánsílẹ̀ ọ̀rọ̀ ọ̀nàrẹ́gbù bc bọ́lá mo dúpẹ́ lọ́wọ́ kánsílẹ̀ ọ̀rọ̀ ọ̀dí ọ̀nàrẹ́gbù bukila wa mo dúpẹ́ lọ́wọ́ kánsílẹ̀ ọ̀rọ̀ f ọ̀nàrẹ́gbù káyọ̀dé ọ̀bálẹ́yẹ mo dúpẹ́ lọ́wọ́ kánsílẹ̀ ọ̀rọ̀ a náà ọ̀nàrẹ́gbù bùsọ́lá àfọlábí mo dúpẹ́ lọ́wọ́ àwọn leaders wa tó kù náà alhaji buhari line t ọ̀nàrẹ́gbù shitu mr shimon ọ̀túnba donald mo dúpẹ́ lọ́wọ́ wọn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ black náà then mo tún fi àwọn leader wa náà bàbá wa computer shodiya mo dúpẹ́ lọ́wọ́ àwọn náà so láyé nígbà wọ́pọ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn leader wa ká ọ̀nàrẹ́gbù shakiru rahimi lákòótọ́ wọ́n á dúpẹ́ lọ́wọ́ gbàgbẹ́ sayu abantu dada ba le do ki odo dupe lowo won na fun iye won to je wa si lago olohun ilu ki odo ni babo lago olohun iwa iwa jodo pe be tin re si iwa da ma lo e se gan ni o dupe lowo won imo ti a fe da gbugbo awon gbugbo wo bi ilu ki odo na ni pe ki a ma gbe gbe alaafia ta ni fi ara wa ta ma so ti ara wa ta ma wa lo siwaju ilu ki odo ada o bini agbe olohun iwaju agbe la ma lo awon to ti wa loki ni wa won ni wale agbe olohun gbugbo ara ma gbe agbe olohun ilu ki odo ni baje lẹ́ẹ̀kan si orúkọ mi ni honorable Bọ́lárin Ìwà Yusuf Arẹ́gbọ̀gbọ̀ kánsílọ̀ tó ń ṣojú fún wọ̀bí pléṣọ̀ ilé epo òkè odò ìgòkè.
0: Tó bí ètò ọ̀rọ̀ tó ń lọ ti ọjọ́ tòní bí o sì ń bísàrẹ̀ bí o sì ń pẹ́kẹ̀ ẹ ti mọ̀ pé a lè ṣaláìmọ́ sọ nǹkankan nípa ibi tá a dé dúró lórí ọ̀rọ̀ ti elépo ní orílẹ̀-èdè wa nàìjíríà yìí bákan náà ibi tí a ti máa ra epo wa bí mo ti máa sọ fún ẹ má jẹ́ ká ṣaláì tó ń lọ síbẹ̀ elépo mobe wà ní first track town first gate ẹ lọ síbẹ̀ kẹ lọ ra epo yín níbẹ̀ iye tíjọba ní kí wọ́n ta kò ní wọ́n ta o bákan náà tẹ bá alàgbà Olamide Ojo àní mọ́níjà wọn bẹ̀ n táwọn torí ẹ̀dá kan mọ́níjà kò lóko táwọn máa attendant bá bẹ́ẹ̀ tọwọ́ wú ẹ̀ tí mo bẹ́ẹ̀ máa pé gbèsè láti rí àwọn táwọn sọ yìí bákan náà tẹ bá lọ sí owó ní kókó ní àgbàdo station tọlọ jáde sálákòkò alàgbà ẹ̀kọ́ ẹ̀mẹ̀ lọ́wọ́ àmẹ́mú ìtọ́wọ́ àmẹ́ náà ó pé pérépéré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́jọ́ mẹ́jọ àtọ̀ máa ṣàlàyé fún ara wa ibi láìdé lóòtú ọ̀rọ̀ tó ń lọ fún ti ọjọ́ tòní ọmọ mi tẹ́ ẹ̀rí kọ́ wá lónìí àgbédè yìí òní bó ṣe jẹ́ ẹ̀ má bínú èmi náà mọ̀ bẹ̀rẹ̀ sẹ́ o kárí láì ọlọ́dọ̀ lágbà nọ́mbà mi lè fúnpọ̀ ọjà 0032-312-14 ari ambassador yunus are mo iran mani manje ologun ti afoko olowo button mi alaje ganiyat orende mo ke dada olotu eto me bisola balogun to medu ni atun ga riwa ko tun eto ere o
3: ẹ̀yin olóde àríyá ẹ̀yin tẹ fẹ́ ṣayẹyẹ ẹ̀yin aláṣẹ àríyá ẹ̀yin olórí tẹ nílò irinṣẹ́ ẹ má làágùn jùmọ̀ ẹ̀yin dj ìgbàlódé ẹ jẹ́ kí n sọ fún yín nípa iléeṣẹ́ aláríyá kan tó gbòde báyìí e-event ni wọ́n ń jẹ́ o tí ẹ̀yin fẹ́ ṣègbéyàwó ni ẹ fẹ́ ṣọjọ́ òbí ẹ fẹ́ ṣèkómọjáde ẹ fẹ́ ṣàpèjẹ corporate gala kò gbéwúde rárá o ẹ lọ fọkàn balẹ̀ e-event fún àfihàn ní dubu o àbí ẹ̀yin tẹ nílé iṣẹ́ tí ń bá ní ṣètò ó wà ń bẹ̀ pàtì ẹ wá wò báwo lẹ ṣe fẹ́ dáwọn oníbàárà yín lọ́rùn láti lè pè yín fáyẹyẹ lọ́jọ́ mi iléeṣẹ́ e-event wà níbẹ̀ fún yín láti gbé iléeṣẹ́ yín lárugẹ gbogbo nǹkan tẹ nílò fún òde àríyá yín àti ó wà ń bẹ̀ pàtì lẹ máa bá níbẹ̀ o ẹ̀yin dj ẹ̀yin kẹ́tọ́ ìgbàlódé ẹ̀yin olórin ẹ lọ forúkọ sílẹ̀ lábẹ́ ìkànnì e-event mi ò ta ò sí ń bẹ̀ mọ́ ẹ lọ darapọ̀ mọ́ wọn lórí ẹ̀rọ ayélujára ẹ lè pe iléeṣẹ́ e-event sórí 0817-888-8896 0817-888-8896 E-Event òun láyé ń sọ lọ́wọ́ báyìí láti ṣàgbélárugẹ fún òde àríyá yìí.
4: Ẹ̀gbọ́n lọ́sọ̀ pé bí gbogbo ìlú Èkó pátápátá àti ẹ̀yìn ènìyàn ọlọ́run tẹ́ nífẹ̀ẹ́ láti máa gbàdúrà ó ti jẹ́ o. Ibi àgbà ìyanu ìsọjí ọlọ́jọ́ méjì gbàgbọ́ tọ́lọ́run tọwọ́ ìránṣẹ́ rẹ̀ pásítọ̀ Táyọ̀ Ayọ̀dẹ́lẹ́ gbé kalẹ̀ àkòrí ìsọjí divine visitation ìbẹ̀wò látòkè wá. Ọ̀gbìn àti ẹ̀yìn ọlọ́run tẹ́ nífẹ̀ẹ́ láti máa gbàdúrà ó ti jẹ́ o. Ibi àgbà ìyanu ìsọjí ọlọ́jọ́ méjì gbàgbọ́ tọ́lọ́run tọwọ́ ìránṣẹ́ rẹ̀ pásítọ̀ Táyọ̀ Ayọ̀dẹ́lẹ́ gbé kalẹ̀ àkòrí ìsọjí divine visitation ìbẹ̀wò látòkè wá. Ọ̀gbìn àti fúrẹ́ẹ̀dẹ́ ọ̀sẹ̀ yìí ló máa wáyé o. Lábẹ́ olùgbàlejò àgbà pásítọ̀ Táyọ̀ Ayọ̀dẹ́lẹ́ ibi ìsọjí under new bridge níwájú ìkẹjà lókè gọọmenti ìkẹjà lọ́ọ̀gì ní ìlú Èkó ni o. Aago márùn-ún ààbọ̀ ìrọ̀lẹ́ ni ìsọjí máa bẹ̀rẹ̀ lójoojúmọ́. Àbí kẹ́ ẹ darapọ̀ mọ́ wọn lórí ẹ̀rọ ayélujára Facebook at Ayọ̀dẹ́lẹ́ Tayọ̀ àbí CSC Zion Family. Fún àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀pẹ́ pásítọ̀ Táyọ̀ Ayọ̀dẹ́lẹ́ sórí nọ́mbà wọ̀nyí 0703691-7505 àbí 0804-7-34-20 Jésù Kristi ni Olúwa ẹgbà.

0: bo gun ma fi gbe wa de
1: ala de ya.

0: àìsàn tí ò gbógun àtẹ̀yí tó gbógun kọ́rọ̀ bọ́ lọ́jọ́ ni kó má fi ṣe kó wà wà àláfíà ara ó ṣe pàtàkì ó ṣe kókó ohun yẹn nìyẹn lórí ètò àláfíà tayọ láàárọ̀ tò níbi tí mo ti ń délé fún ọ̀gá wa ìyẹn alájà ọrẹ olúwa ògúnnáìkè tí wọn jẹ atọkùn ètò yìí wọn ní ganiat ìwọ náà ó kan àwọn ọmọdé lé ni o ìwọ náà ló ṣe àlàáfíà tayọ lónìí o nítorí pé àwọn tí lọ kọ ẹkọ kún ẹkọ lórí bí àwọn ṣe máa jábọ àwọn ètò ìlera ara wa àti àwọn dókítà oníṣègùn òyìnbó tá máa gbé wá fún yín lóòrèkóòrè láti máa ṣàlàyé fún wa lórí àwọn àrùn kan tàbí omi àwọn nǹkan tó yẹ ká mọ nípa àwọn àìsàn kan bá ṣe lè dènà ẹ bá ṣe lè tọjú ẹ òun ni màmá tún lọ ṣe àyẹ̀wò lórí ẹ̀ wọ́n lọ ṣèwádìí lórí ẹ̀ tó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ máa bá àlájọ orílẹ̀ ògúnnáìkè ẹ máa bá wọn pàdé lórí ètò àlàáfíà tayọ ṣùgbọ́n lónìí wọ́n ti ṣe ìwádìí wọ́n ti lọ bá àwọn dókítà akọ́ṣẹ́mọṣẹ́ wọ́n fẹ́ sọ̀rọ̀ fún wa lórí àìsàn kan tí wọ́n ń pè ní meningitis tí àwọn olóyìnbó ń pè ní meningitis tí àwa yorùbá ń pè ní àìsàn yínrùnyínrùn báwo la ṣe lè dènà ẹ̀ báwo la ṣe lè tọ́jú ara wa báwo la ṣe ní lùgbàdì àìsàn náà wọ́n ti lè ṣèwádìí lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ nípa ètò ìlera láti ṣàlàyé fún wa àwọn nǹkan tá a lè mọ̀ nípa àìsàn náà àbẹ́yìn ò tẹ̀ tí ì gbọ́ rí abẹ́ẹ̀kan ń wò pé báwo ló ṣe máa ń múyàn báwo lẹ ṣe lè sá fún onímọ̀ nípa ètò ìlera ó ti wà ní ìkàlẹ̀ láti ṣàlàyé fún wa láàárọ̀ tòní ganiat bello ashiru lórúkọ tèmi tí mò ń kí yín láti lè ṣe bond fm pé ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ ẹ̀yìn ọ̀rẹ́ á kú wẹ́líwẹ́lí òjò lágbára ọlọ́run ọba yóò tù wá lára ẹ jẹ́ kí a lọ pàdé onímọ̀ nípa ètò ìlera ìyẹn alàgbà olùṣègùn isaiah badejo ibi tí wọ́n ti máa ṣàlàyé fún wa àwọn ọ̀nà tá a fi lè sá fún àìsàn meningitis ìyẹn yírùnyírùn tí ò fi ní wọlé sí àgọ ara wa tí ò fi ní ṣàkóbá fún ètò ìlera ara wa ẹ jẹ́ kí a lọ pàdé wọn láàárọ̀ tó ní àgbọ́dúnú.
1: Ẹ ṣe atọ́kùn ẹ káàárọ̀ òbòdó lé ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta ṣé àlàáfíà lẹ́wà àjíǹde ara a máa jẹ o. Orúkọ tèmi ni Olúṣẹ́gun Isaiah Badejo mo jẹ́ olùdánilẹ́kọ̀ọ́ àgbà lórí ètò ìlera tẹ́lẹ̀ rí fún ìpínlẹ̀ Èkó. Ní àárọ̀ yìí àkọlé ohun tí a fẹ́ wò òun ni àìsàn kan tí a ń pè ní meningitis àìsàn tí a ń pè ní meningitis àìsàn tá ń pè ní meningitis yìí ó jẹ́ àkọlé ohun tí a fẹ́ wò òun ni àìsàn kan tí a ń pè ní meningitis àìsàn tí a ń pè ní meningitis àìsàn tá ń pè ní meningitis yìí ó jẹ́ àrùn tàbí nígbà tí kòkòrò bá wọnú awọ ilé tí ó bo ọpọlọ. Awọ tí ó bo ọpọlọ bá ní àìsàn tàbí ìpèníjà kìí ṣèyẹn nìkan awọ tó bo ọpọlọ rẹ ó lè ṣe àkóbá fún. Bákan náà ni ọ̀rá tó wà ní ọ̀pá ẹ̀yìn ilé tá ń pè ní spinal cord. Ká bá rí kòkòrò ilé tó wọ náà bóyá kòkòrò bacteria tàbí kòkòrò virus àbí kòkòrò fungi àbí kòkòrò parasite ó gba àwọn kòkòrò tó bá ti lè wọ inú awọ tó bu ọpọlọ àti ọ̀rá tí ó wà nínú egungun ẹ̀yìn tí a ń pè ní spinal cord a rí pé kò ní ṣe déédéé bẹ́ẹ̀ náà ni ọpọlọ kì yóò ṣe kò ní ṣe déédéé. Ó jẹ́ àìsàn tí a máa ń dojúkọ ní pàjáwìrì fún ẹnikẹ́ni tí ó bá tètè ṣe. Àìsàn yìí ó ń bá ọmọdé jà bákan náà ni ó sì ń bá àgbàlagbà jà. Ẹ jẹ́ ká wo báwo ni àrùn tí a ń pè ní meningitis báwo ni ó ṣe ń ràn. Àìsàn yìí a máa ràn tàn kálẹ̀ pàápàá láti ọ̀dọ̀ ẹnikẹ́ni ìbáàjẹ́ ọkùnrin ìbáàjẹ́ obìnrin èlé tí ó ní àrùn yìí lára. Ẹni tí ó bá súnmọ́ wọn lè kó àìsàn yìí. Àwọn náà tí wọ́n ní àìsàn yìí bóyá wọ́n ní ọ̀fìnkì tí imú tó ń ṣe omi tàbí àwọn omi eléyìí tó bá jáde láti inú ara tí ẹnikẹ́ni bá lọ fi ara kó. Bóyá nípa ọ̀fìnkì nípa pé èèyàn wúkọ́ tàbí nípa pé èèyàn sín àwọn kòkòrò tá à ń dárúkọ yìí tá ń pè ní bacteria fungal parasite gbogbo àwọn kòkòrò viral tí ó jẹ́ pé a ò lè fi kòkòrò kékeré tá a ò lè fi ojú rí yẹn o ma n wa ninu awon omi ara ti a daruko yi tabi o le wa ninu ito tabi eni ti o ba dunto yen ba wuko tabi ti o ba sin eni keni ti o ba fi ara kokokoro ti a daruko yi lekan o le ni aisan ipenija ti a n pe ni meningitis e je ka wo kini awon ohun ti o n fa akoko ohun ni kokoro kekeke bi bacteria bi virus bi fungi bi parasite so gbogbo awon kokoro ti a n daruko yi ti o ba wo inu opolo o le fa aisan ti a n pe ni meningitis again ti eti naa ba saisan to ni arun tabi iru ba ni arun abi kokoro kekeke lati enu gbogbo ẹni wọn le wá sí òkè kí wọn sì lọ ṣe àkóbá fún awọ eléyìí tí ó bo ọpọlọ àti ọ̀rá eléyìí tí ó wà nínú ọ̀pá ẹ̀yìn tí a ń pè ní spinal cord. Ìkejì bí a bá ní ìfarapa bóyá èèyàn ní accident ó ní jàǹbá ọkọ̀ tí ó fi orí gbalẹ̀ tàbí èèyàn ṣubú láti orí òkè tó fi orí gbalẹ̀.

0: tàbí wọ́n wá wọ́n lugi lọ́yọ̀ ní orí gbogbo àwọn ìpalára tó bá ti lè kan orí náà ní kan ọpọlọ tó wà nínú ìgbà orí eléyìí lè fà kí ènìyàn kò ní àrùn ìpèníjà ti meningitis eléyìí tó wà fẹ́ẹ̀tì ọpọlọ àti spinal cord. Then àrùn jẹjẹrẹ tá n pè ní cancer àrùn jẹjẹrẹ eléyìí tí ó bá ń bá ọpọlọ fínra ó lè fà kí ó ṣe àkóbá àti ìpalára ńlá sí awọ eléyìí tí ó bo ọpọlọ àti awọ eléyìí tí ó bo ọ̀rá tó wà ní ọ̀pá ẹ̀yìn ìyẹn spinal cord. Then béèyàn bá lu oògùn tí oògùn yẹn wá gbòdì ní ara ẹ̀ ìyẹn náà lè ṣe àkóbá ńlá fún awọ tó bo ọpọlọ àti awọ tí ó bo ọ̀rá tí ó wà ní ọ̀pá ẹ̀yìn tá ń pè ní spinal cord. So gbogbo àwọn tí a dárúkọ yìí àtàwọn kan mí náà bẹ́ẹ̀ tí a ò dárúkọ torí àkókò ni ó lè mú àrùn ìpèníjà bá ọpọlọ àti awọ eléyìí tí ó bo ọ̀rá tó wà nínú ọ̀pá ẹ̀yìn. Ẹ jẹ́ ká wo kí ni àwọn àmì ìdánimọ̀ sign and symptoms kí ni àwọn àmì ìdánimọ̀ tí a lè fi mọ̀ wípé ẹni yìí tàbí aláìsàn yìí ó ní àrùn ìpèníjà tí àti àìsàn eléyìí tí tó àfẹ́ẹ̀tì àwọn tó bo ọ̀rá àti ọ̀pá ẹ̀yìn nínú spinal cord. Àwọn àmì ìdánimọ̀ rẹ̀ àkọ́kọ́ ara máa gbóná bí ilé iṣẹ́ búrẹ́dì. Ẹ má jẹ́ ká gbàgbé wípé ọpọlọ òun ni ó máa ń ṣe àkóso bí ara ṣe gbóná àti bí ara ṣe tutù sí. So tí ó bá ti ní ìpèníjà kò ní lè ṣe àkóso ara gbígbóná bó ti wù kí ó rí. So ara yẹn a máa gbóná bí ilé iṣẹ́ búrẹ́dì up to 33 degree centigrade ni ara yẹn máa gbóná kọ̀ṣẹ́kọ̀ṣẹ́ torí tó wọ́n á dẹ̀ máa làágùn kíkankíkan. Ìkejì ni orí fífọ́ yẹn á sì máa lágbára lọ́pọ̀lọpọ̀ torí orí fífọ́ yẹn inú ọpọlọ ló ti ṣe kíni ni ó ti wá. Bí àwọn ọ̀pá kéékèèké tó máa ń gbé ẹ̀jẹ̀ kékeré bá ti lè ní ohun tí ó dí wọn lọ́wọ́ tí ò jẹ́ kí wọ́n lè ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí ó ti yẹ àti láti gbé ẹ̀jẹ̀ lọ sínú ọpọlọ àti àyíká ẹ̀ á rí pé eléyìí lè mú orí fífọ́ wá eléyìí tí ó sì lè mú kí ara máa nìyàn kí ó má sì ní ìtura gẹ́gẹ́ bí ó ti wù kí ó rí. Bẹ́ẹ̀ni kejì a rí pé ọrùn máa gan sójú kan kò ní ṣe yí sọ̀tún kò ní ṣe yí sósì torí kí ni torí pé àkóso bí ara ṣe ń rìn bá a ṣe ń dápá bá a ṣe ń gbé ẹsẹ̀ a lè gbé ọwọ́ a lè dọ̀bálẹ̀ a lè dìde a lè sáré a lè rìn a lè yí ọrùn. Gbogbo àwọn iṣẹ́ tí mo sọ yìí ọpọlọ ló máa ń ṣe àkóso ẹ̀. So ẹni ìpèníjà tí ó bá ti lè bá ọpọlọ lè mú kí ọrùn kó dúró sójú kan kó wá le kó má ṣe yí tọ̀sán kó má ṣe yí sósì. Bẹ̀rẹ̀ tó tún dàbẹ̀ ni pé ẹnikẹ́ni tó bá rí àrùn ìpèníjà àwọ̀ ara àwọ̀ tó bo ọpọlọ àti àwọ̀ tí ó bo ọ̀rá ọ̀pá ẹ̀yìn spinal cord ni ẹ̀rọ á máa bà láti lè wo iná wọn kì í lè wo iná. Ẹ̀rọ tó bá rí iná ìgbàpá ìmọ́lẹ̀ tó lágbára wọn á sáré gbójú kúrò tàbí kán sáré bo ojú wọn nítorí pé wọ́n ní àrùn ìpèníjà awọ tó bo ọpọlọ àti spinal cord tí ó ń bàjẹ́. Then eléyìí tó dàbí ni pé ẹni tí ó bá tún ní àìsàn yìí ó máa wà confused kò ní mọ bí ó ṣe é ṣe kò tẹ̀ ní mọ nǹkan tó ń ṣe kò tẹ̀ ní mọ kò ní ó lè má lè mọ àyíká ibi tí ó wà nítorí kíni torí ọpọlọ ló máa ń fún wa ní agbára ló máa ń jẹ́ kí ènìyàn kó lè ṣe kíni kó lè mọ ibi tí ó wà. Ẹni tó bá ní àìsàn tí ó wà fẹ́ ti awọ tó bo ọpọlọ àti awọ tí ó bo ọ̀rá tó wà nínú ọ̀pá ẹ̀yìn tá ń pè ní spinal cord irú ènìyàn bẹ́ẹ̀ lè máa mọ ibi tó wà àti àyíká ibi tí ó wà. Eléyìí tó tún dà bẹ́ẹ̀ náà ni pé a rí pé onítọ̀hún á dàbí ní púfẹ́ bì kò ní bí nọ́ọ̀sìà kìí bí ò ní jáde ṣùgbọ́n a máa ṣe bẹni tí ó bẹ́ bì. Then tó bá di pé àìsàn yìí ti ń wọra dáadáa onítọ̀hún ó lè wá bì báìsàn bá ti wá wọra tó ti yí gbogbo ara ó lè ṣe kíni ó lè máa bì ìbí gọ̀ọ̀rọ̀. Then a lè rí pé ó máa rẹ onítọ̀hún, a máa rẹ̀ láti inú wá, kò ní lókun, kò ní lágbára, kò ní lè ṣe nǹkan kan, ìṣiṣẹ́ kankan tó lágbára. Eléyìí fi hàn pé àrùn kankan ó ṣẹlẹ̀ sí àgọ́ ara yẹn. Then a tún wá lè rí àwọn ohun tá ń pè ní rashes, ifon tá a máa rí nínú gbogbo ara. Eléyìí náà máa ń wá bí ènìyàn bá ní àìsàn tí ó ń bá awọ tó bo ọpọlọ tó ń bá wọn jà. Then ẹ jẹ́ ká sáré wá wò ọ̀nà wo ni a lè gbà láti lè fi tọ́jú ẹnikẹ́ni tí ó bá ní àìsàn tí awọ tó bo ọpọlọ. Àkọ́kọ́, mo ti máa ń sọ láìmọye ìgbà pé ẹnikẹ́ni tó bá ní àìsàn kan tàbí kejì, kó má ṣe fi àkókò ṣòfò, kó tètè sáré lọ sí ilé ìwòsàn tí ó wà ní àyíká. Báyìí jẹ́ ilé ìwòsàn kéréje kéréje, primary health center, tàbí ilé ìwòsàn ti general hospital, tàbí ilé ìwòsàn ti teaching hospital tó wà ní ìpínlẹ̀. Ẹ jẹ́ tètè gbé onítọ̀hún lọ sí ilé ìwòsàn. Ìbátẹ̀ jẹ́ ti aládàáni private hospital tó wà láràndì, tí ibi tí a ti mọ̀ pé a lè rí ìtọ́jú tó péye gbà, ẹja tètè gbé onítọ̀hún lọ sí ilé ìwòsàn. Ní àrùn tí ọpọlọ awọ tó ń bo ọpọlọ àti ti ọ̀pá ẹ̀yìn spinal cord yẹn, a máa jẹ́ èmi tí a ń pè ní àìsàn pàjáwìrì. Ìyẹn túmọ̀ sí pé bó bá ti ń ṣe ni lẹ́sẹ̀kẹsẹ̀, onítọ̀hún yẹn gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí gba ìtọ́jú kó má bàa gbẹ́mí mì. So mo sì ti sọ ní ilé ìwòsàn àwọn ìjọba wa, pàápàá ní ìpínlẹ̀ Èkó, gbogbo àwọn ilé ìwòsàn tí mo ti dárúkọ tó wà ní ìpínlẹ̀ Èkó ní ìjọba ti kó oògùn sí. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wà níbẹ̀, àwọn ẹ̀rọ ìgbàlódé tí a lè fi yẹ láti a lè fi ṣe àyẹ̀wò láti mọ irú àìsàn tó ń ṣe ni, gbogbo àwọn ọkọ yìí náà ló ti wà níbẹ̀. Ohun tá a kàn nínú pé ká gbé ìgbésẹ̀ ká lọ sí hospital kí a ṣàlàyé ohun tó ṣe wá fún wa, àìpé a sì tọ́jú aláìsàn náà tí ó máa gbádùn. Àrùn eléyìí tó ń bá awọ, eléyìí tí ó bu ọpọlọ, àti ọ̀rá tó bu ọ̀pá ẹ̀yìn spinal cord, àìsàn tó ṣe tọ́jú ni. Ṣùgbọ́n bá tètè gbé onítọ̀hún lọ sí hospital, ìtọ́jú tí ó péye ó wà níbẹ̀. Ẹ jọ ẹ jẹ́ ká máa gbé ìgbésẹ̀ ní àkókò tí ó bá tọ́ àti ìgbà tí ó bá yẹ. So lákòótán, ẹ jẹ́ ká wo ọlọ́wọ́ ni a lè gbà láti dènà àrùn tí ó ń bá awọ ọpọlọ àti awọ tó bo ọ̀rá ọ̀pá ẹ̀yìn spinal cord tí ó ń bàjẹ́. Àkọ́kọ́ ni pé tẹ́tí a bá ti bí ọmọ, ẹ jẹ́ kí a gbé àwọn ọmọ wa lọ sí ilé ìwòsàn tí ó wà ní àyíká láti lè gba àwọn abẹ́rẹ́ àjẹsára ilé tó pọ̀ tí ìjọba ti kó síbẹ̀. Ọ̀fẹ́ ni abẹ́rẹ́ àjẹsára ní ilé ìwòsàn, ìbájẹ́ primary health center, ìbájẹ́ general hospital, ẹ jẹ́ ká lọ síbẹ̀ láti ṣe kíni, láti lọ gba abẹ́rẹ́ àjẹsára fún àwọn ọmọ wa. Èdè abẹ́rẹ́ àjẹsára eléyìí tí ó dáàbò bò tí kò ní jẹ́ kí ọmọ ní àìsàn tá ń pè ní gbọ̀fúngbọ̀fún tàbí àìsàn tí ó lè mú kí èèyàn máa rù, kó máa gbẹ ikọ́ ẹ̀gbẹ tàbí tetanus tàbí yellow fever. Gbogbo HPPV abẹ́rẹ́ àjẹsára tó ń dáàbò bo àwọn ọmọbìnrin wa láti ọmọ ọdún mẹ́sàn-án sí ọmọ ọdún mẹ́rìnlá láti má ní àìsàn tí a ń pè ní àrùn jẹjẹrẹ ti ọrùn ilé ọmọ. Gbogbo àwọn abẹ́rẹ́ àjẹsára ìlú ti wà níbẹ̀, ẹ jẹ́ gbé àwọn ọmọ wa lọ ní lẹ́sẹ̀ kẹta bá ti bí wọn ká lè bẹ̀rẹ̀ sí gba àwọn abẹ́rẹ́ àjẹsára yìí. Abẹ́rẹ́ àjẹsára yìí ó máa jẹ́ èròjà amúkí ara develop èròjà tí a máa dáàbò bo ara ní gbogbo ìgbà tàbí àkókò tí àwọn ọmọ yẹn bá pàdé àwọn kòkòrò kéékèèké, eléyìí tí ó lè mú àìsàn báni. Then eléyìí tí ó tún gbà bẹ́ẹ̀ ni pé ìmọ́tótó àyíká, eléyìí ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Kí a fọ ẹnu wa lẹ́ẹ̀mejì lójúmọ́, ara ẹ̀ náà ni ká wẹ̀ lẹ́ẹ̀mejì lójúmọ́, ara ìmọ́tótó ara náà ni. Ìmọ́tótó irun orí wa, èékánná wa ká máa gé ní ọ̀sẹ̀ méjì méjì, ìmọ́tótó aṣọ tá à ń wọ̀, ìmọ́tótó bàtà tá à ń wọ̀, ìmọ́tótó sọ́ọ̀sì tá à ń wọ̀. So ìmọ́tótó gbogbo àwọn nǹkan tí ara bá ń lò la gbọ́dọ̀ máa ṣe, torí nípa àìṣèmọ́tótó àwọn ló dárúkọ yìí àwọn kòkòrò tí ó lè fa àrùn awọ eléyìí tó bo ọpọlọ àti eléyìí tí ó bo ọ̀pá ẹ̀yìn tí a ń pè ní spinal cord. Bẹ́ẹ̀ lè tó fúnbà bẹ́ẹ̀ ni pé ẹjẹ́ a máa jẹ oúnjẹ tí ó pé níye adequate diet adequate nutrition ẹjẹ́ a máa jẹ oúnjẹ tí ó pé níye. Kí làwọn oúnjẹ tó pé níye oúnjẹ tó pé níye láti ní glucose tàbí carbohydrate ìyẹn ní oúnjẹ tó máa ń fún ara ní okun àti agbára. Then protein oúnjẹ tí ó máa ń mú kí ara jọ̀lọ̀ kára dán láti ìgbà dé ìgbà. Then vitamins oúnjẹ tí ó máa ń jẹ́ kí ara lè ní èròjà eléyìí tí yóò máa dáàbò bo ara lọ́wọ́ àwọn àìsàn tàbí àwọn àrùn tí ó bá wọlé àgọ́ ara. Fat and oil oúnjẹ tí tún ní ọ̀rá nínú eléyìí ara máa lò láti fún ara ní okun àti agbára pàápàá nígbà tí a ò bá ní enough carbohydrate nínú àgọ́ ara wa. Then eléyìí tó tún dà bẹ́ẹ̀ minerals àti ìyẹn náà ní àwọn èròjà kéékèèké eléyìí tí ó máa ń dáàbò bo ara tá sì jẹ́ kí ara lè ṣiṣẹ́ bí ó ti yẹ àti bí ó ti tọ́ láti ìgbà dé ìgbà. Then ní ìparí ìmọ́tótó àyíká yẹn ká gbálé ká gbáta ní gbogbo àkókò àti ní gbogbo ìgbà ká rí pé kòtò ìdúnmí lògiri wa ó mọ́ tónítóní à ń fọ́ ká rí pé àwọn ìdọ̀tí tàbí ilẹ̀ tí a bá gbájọ ká rí pé a kó wọn lọ sí ilé àtàn láti rí pé kò sí àkóbá fún wa. Kẹ́hájà da ìdọ̀tí sí inú kòtò ìdúnmílẹ̀ gírí wa ẹjọ́ ẹ̀dùnà jẹ́ ká da ìdọ̀tí sílẹ̀. Àwọn ìdọ̀tí tá ń dà yẹn a máa ṣe àkóbá kò ní jẹ́ kí ọ̀gbàrá lè ṣàn nínú kòtò ìdúnmílẹ̀ gírí wa. Ilé tí ó kádì ẹni pé ẹnikẹ́ni tó bá ti ń ṣàìsàn ẹ má jẹ́ kó bu ẹnu jẹ́ kó tètè sọ fún àwọn tí ó wà ní àyíká àti ẹbí ẹ̀ wọ́n lè tètè ṣe ìrànlọ́wọ́ fún láti gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tó péye. Lẹ́ẹ̀kan sí ẹ ṣe bí ẹ ti ń tẹ́tí sí wa. Orúkọ mi ni Oníṣègùn Àìsá Àbádíjọ, olùdánilẹ́kọ̀ọ́ àgbà lórí ètò ìlera fún ìpínlẹ̀ Èkó tẹ́lẹ̀ rí.
1: Ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ látẹnu onímọ̀ nípa ètò ìlera lórí ètò àlàáfíà Táyọ̀ láàárọ̀ tó nìyẹn alàgbà Olúṣègùn Àìsáyà Àbádéjọ tí wọ́n ti gbà wá ní ìmọ̀ràn wọ́n sọ nǹkan tó ń ṣokùnfà àìsàn meningitis àwọn bá ṣe lè dènà ẹ̀ ètò wa mú ní pàtàkì jù ni pé ìmọ́tótó àyíká ìmọ́tótó ilé wa ẹ jẹ́ ká mú lọ́kùnkúndù ká sì máa ṣe ìmọ́tótó ara wa lóòrèkóòrè. Àwọn ọmọ wa gbogbo abẹ́rẹ́ àjẹsára tó yẹ kí wọ́n gbà ẹ jẹ́ ká gbé wọn jáde láti lọ gbà ẹ má dé wọn mọ́lé ẹ má sọ pé abẹ́rẹ́ náà nǹkan báyìí ló ń ṣe ẹ kò ṣe nǹkan báyìí ẹ jẹ́ ká gbé wọn jáde láti lọ gbà abẹ́rẹ́ náà. Wọ́n jẹ́ kó yé wa pé àwọn kòkòrò àìfojúrí àwọn ló máa ń fa àìsàn yìí àìsàn káìsàn kò ní wọlé sí àgọ́ ara wa lágbára ọlọ́run ọba. Nírúurú báyìí lọ lórí ètò àlàáfíà Táyọ̀ lónìí tó bá ti di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ bá atọ́kùn ètò àlàáfíà pàdé yẹn Alájọ́ Ọ̀rẹ́ Olúwa Ògúnnáìkè ẹ bá wọn pàdé lórí àkọ̀tun ètò náà. Ganiyat Bello Ashiru lórúkọ tèmi tí mò ń kí yín pé ènìyàn á sàn wá lágbára ọlọ́run ọba ó dàbọ̀.
2: Wáìdù má fi kẹ́yìn lọ́rọ̀ mi o, aláfẹ́ àló ṣàbọ̀n.
3: Band FM
2: 92.3.
4: Ìlera lọ́rọ̀. A ní aṣojú ilé iṣẹ́ Vital Royal Health tó ní àwọn egbòogi tó jẹ́ pé yóò ṣe àǹfààní fún ìlera wa. Kí lẹ ní fún wa?
5: Orúkọ mi ni Fọlá Olúwatọ́lá, aṣojú ilé iṣẹ́ Vital Royal Health. Àwọn egbòogi wa tí a fi èròjà Indian Ayurvedic ṣe. Àkọ́kọ́ nínú àwọn egbòogi wa tí a pe orúkọ rẹ̀ ní Royal Rest. Royal Rest tí a fi èròjà Ashwagandha Extract ṣe. Tó ń ṣiṣẹ́ fún ìpòrúru ọkàn tí a mọ̀ sí stress àbí àìbalẹ̀ àyà. Ó ń ṣiṣẹ́ fún palpitation. Ó máa ń fún ènìyàn lágbára àti okun láti kojú iṣẹ́. Ó ń pèsè oje fún ọmọ ọkùnrin kó lè ṣe iṣẹ́ akọni nínú ilé. Ó ń jẹ́ kí ọlẹ̀ ayọ̀ sọ nínú ọmọ obìnrin. Ìkejì nínú egbò igi wa tá a tún nílà ń pè ní Royal Guard. Royal Guard tí a fi èròjà Neem Extract ṣe. Ó máa ń fọ ìdọ̀tí inú ẹ̀jẹ̀ tí a ń pè ní blood purifier. Ó máa ń fọ rọrẹ́, ìṣáká àti ìtalára kúrò. Ó ń jẹ́ kí ara jọ̀lọ̀ tí a ń pè ní skin rejuvenator. Ó máa ń sọ àgbá dèwe ti a n pe ni anti aging o ma n je ki eyan rewa si o ma n je ki eyan dun wo loju fe ba fe pe wa lori ile ise wa e le pe wa si ori 0806 655 5103 e je kin te si waju iketa ninu egbe igita tun ni fun yin ni royal intact royal intact ti a fi eroja maca root ati chilajet ati aswagandha se onje ki okunrin fakoyo ninu ile onje ki okunrin se ise bi omo okunrin o n pese oje fun omo okunrin ko le se ise akọ ninu ile ikerin ninu egbogi wa ta ni la n pe ni royal insucap ti a fi eroja genemas investor se o ma n fo atogbe kuro lara o si ma n je ki ara bo sipo lowo ailera Navdak ti fi ontelu gbogbo awon egbogi wa ta ni awon egbogi wa eleri won ra nile itaja ogun kaakire eleri ra ni BC Lola Pharmacy won wa legbeda ati Okunola eleri ra ni Ojes Pharmacy egbeda bakan na eleri ra ni Juta Pharmacy won wa ni Sheri won wa ni Council won wa Layobo eleri ra ni Ramsgate Pharmacy ni Sango ni Idi Iroko Road won wa ni Abule Egba won wa ni Ijaye won wa ni Kola ati Iyana Iyesi eleri ra ni B Emmanuel Pharmacy ni Alasala to Road ni Mushin eleri ra ni Zin Pharmacy ni Mushin eleri ra ni Vimpo Pharmacy wa ni Mushin Eleri ra ni Uzo B Pharmacy ni Mushin Eleri ra ni M&J and Son Pharmacy ni Mushin Eleri ra ni Wellness Pharmacy ni Jakonde Gate Isolo Road Eleri ra ni Yankee Pharmacy ni Badagry Eleri ra ni Satchmore Pharmacy won wa ni Badagry Eleri ra ni STB Pharmacy won wa ni Badagry Eleri ra ni Great Lord Pharmacy Ajayi Road Ogba Eleri ra ni Esteem Pharmacy Ogba Bus Stop Eleri ra ni Neb Pharmacy ni opposite NNPC filling station ni Bank Road Agege Eleri ra ni Bruno and Matt Pharmacy Nepa Bus Stop Ejigbo Eleri ra ni Ben Eze Pharmacy number 1 Demoni Street Ketu o wa ni Nesco Pharmacy ni Ketu Eleri ra ni Promino Healthcare Jumafac Bus Stop Ikorodu Eleri ra ni Lux Pharmacy ni Ikorodu opposite UBA and Ikorodu Garage Eleri ra ni Gabi's Pharmacy Idugoran Idumota Eleri ra ni Pharmacare Pharmacy won wa ni Festac ati Satellite Town Eleri ra ni Ox Pharmacy won wa ni Festac ati Satellite Eleri ra ni Omega Pharmacy won wa ni Church Street Akeogun ni Paja legbe Post Office ni Paja won wa ni Command no awon ero ibanisoro wa ni 0806 655 5103 0703 039 8601 or 0145 08 72 Address office wa Vital Royal Health 7 Awolowo Way Ikeja Lagos opposite Ikeja Local Government Olorun ni faison se wa o
3: Band FM

0: Oun tó ń tẹra oil. Ó máa ń ran ìyá lọ́wọ́ láti dá gbogbo ìfẹ́ rẹ̀ sínú oúnjẹ tó dùn. Ó ṣara lóore, ó ṣe fún gbogbo ẹbí rẹ̀. Golden Terra Oil, for pure love.
1: Orúkọ mi ni Dr. Idris Ajibade PhD. Mo kàwé ní orílẹ̀-èdè aláwọ̀ funfun lóríṣiríṣi lórí ọ̀nà láti tọ́jú onírúurú àìsàn ara. Èmi ni olùdarí ilé-ìwòsàn IANS Natural Medicare International Limited. Ǹjẹ́ ẹ mọ̀ pé tí ẹ̀jẹ̀ kò bá já geere bó ṣe yẹ nínú ara, òun ni okùnfà ìdá 80% àìsàn tó ń ṣe wá ní ayé òde òní. Gbogbo ẹ̀yà ara kọ̀ọ̀kan láti orí títí dé ẹsẹ̀ ló ní ìdí ẹ̀jẹ̀ geere kí wọ́n ba lè ṣiṣẹ́ tó péye. Ṣùgbọ́n tí ẹ̀jẹ̀ kò bá dé ibi tí ó yẹ kí ó dé, ó lè fa àwọn àìsàn wọ̀nyí. Àkọ́kọ́, back pain. Gẹ́gẹ́ bí lumbar spondylosis tàbí cervical spondylosis, neck pain, shoulder pain, thoracic spondylosis, sciatic pain láti ìbàrádì títí dé ẹsẹ̀, orúnkún dídùn, pajápajá ọwọ́ àti ẹsẹ̀ kí ẹsẹ̀ kó wú, orí fífọ́ ní gbogbo ìgbà, àrùn stroke tàbí ó lè fa low sperm count, zero sperm count, varicocele, hydrocele, ó lè fa prostate enlargement fún ọkùnrin àbí erectile dysfunction, hormonal imbalance àbí infection. Bẹ́ẹ̀ni ó lè fa ìrọmọ bí fún obìnrin náà gẹ́gẹ́ bí tuber blockage, fibroid, ovarian cyst, hormonal imbalance, infection. Ó lè tún fa high blood pressure, diabetes, àìsàn ojú, àìsàn inú àtàwọn àìsàn míì bẹ́ẹ̀ torí àsìkò. Kí ló wá ń fa kí ẹ̀jẹ̀ má já geere? Àkọ́kọ́, tí èèyàn bá dúró pé àbójókòó pé o lè fà á. Kí èèyàn over stress ara, ìgbésí ayé tí à ń gbé fún àpẹẹrẹ, kí èèyàn máa jẹ processed food, kí èèyàn máa pẹ́ jẹun alẹ́, ìmáa mu sìgá, ọtí, àmupara, wọ́n lè ṣokùnfà ẹ̀. Tí ìkan nínú àwọn àìsàn tí mo dárúkọ sílẹ̀ yìí bá wá ń ṣe yín, ẹ lọ fọkàn balẹ̀ torí mo ní ìròyìn ayọ̀ fún yín. Ọ̀nà méje tó yàtọ̀ ni à ń gbà láti fi tọ́jú onírúurú àìsàn ní ilé-ìwòsàn wa. Àwọn ọ̀nà yìí ni àwọn dókítà ayé ọjọ́ òun máa ń lò láti fi ṣètọ́jú oríṣiríṣi àìsàn láìṣẹ̀ṣẹ̀ lo oògùn tí àlàáfíà yóò ṣe máa dé, day and night medication therapies. Ọ̀nà àkọ́kọ́ òun ni physiotherapy. A máa ń lo ọwọ́ àti máṣíìnì láti fi rìsẹ́ẹ̀tì ara padà sí ipò tó yẹ tí àlàáfíà yóò ṣe máa dé bá ara náà. Ọ̀nà kejì ni akupọ́ńtọ̀. Mo kọ́ ìmọ̀ ìtọ́jú ìjìnlẹ̀ yìí ní ilẹ̀ China. A máa ń lo ìtọ́jú yìí láti fi ṣe ìràpadà ara lọ́wọ́ onírúurú àìsàn àti láti jẹ́ kí ẹ̀jẹ̀ débi tó yẹ kí ó dé lára àti bẹ́ẹ̀ lọ. Ọ̀nà kẹta tí a fi ń ṣe ìtọ́jú ni Egyptian cupping or ìjàmà. A máa ń lò láti fa àwọn ìdọ̀tí tó ń dá wàhálà sílẹ̀ nínú ara bíi bad blood, bad water, toxins, heat jáde kúrò nínú ara. Gẹ́gẹ́ bí àwọn akọ́lẹ̀kọ́ ìdọ̀tí, bẹ́ẹ̀ ni a máa ń ṣe ń kó ìdọ̀tí kúrò lára. Environmental sanitation inú ara ni a fi ń ṣe tí àlàáfíà yóò ṣe máa sọ̀kalẹ̀ sínú ara yín. Ẹ̀yin olùgbọ́ mi, mo gbà yín ní àmọ̀ràn pé kí ẹ máa wá sí ilé-ìwòsàn wa láti ṣe environmental sanitation inú ara yín lẹ́ẹ̀kan lóṣù kí ẹ bá lè máa wà ní àlàáfíà. Ọ̀nà kẹrin tí a fi ń ṣe ìtọ́jú ni heat therapy. Ṣé ẹ rántí ìgbà tí a kéré tí àìsàn bá ń ṣe wá? Wọn yóò ṣe àgbo tí wọn yóò da aṣọ bò wá mọ́ orí ẹ̀ tí àwọn àìsàn náà yóò sì máa bá ìlàágùn jáde kúrò lára tí ara ó sì gba ìtúsílẹ̀. A ní máṣíìnì ìgbàlódé tí a fi ń ṣe irú èyí nísìnyí. Tí ẹ bá ṣe lẹ́ẹ̀kan péré, ẹ ò fẹ́ máa wá ṣe ní gbogbo ìgbà ni. Ẹ wo ìròyìn ò tó àfojúbà. Ọ̀nà karùn-ún tí a fi ń ṣètọ́jú ni chiropractic treatment àti àwọn ìtọ́jú lóríṣiríṣi mìíràn tí à ń lò ní ilé-ìwòsàn wa. Àwọn ìtọ́jú mẹ́rìírí wọ̀nyí ni mo kọ́ láti ilé ẹ̀kọ́ gíga títí tí mo fi gba oyè PhD ní ilẹ̀ aláwọ̀ funfun tí mi ìdẹ̀ jápa lẹ́yìn gbogbo ìmọ̀ ìjìnlẹ̀ yìí tí mo wá fi ilé ìwòsàn balẹ̀ sí Abúlé Ẹ̀gbá àti Ìkòròdú torí kí ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ba le bo lowo aisan to nda yin laamu ile iwosan wa wa ni True Test Medical Diagnosis Building legbe gendo U-turn bus stop gangan ni abule egbaleko call our whatsapp number wa ohun ni 0803 869 0104 0803 869 0104 asi ni eka ile iwosan wa ni Ikorodu ni number 2 Daniel Sumani Street, High School Junction, Sagamu Ikorodu Road, Ikorodu. Call our WhatsApp number Ikorodu ni 0816-585-8582. Eh, ni lati lo si oke okun mo fun itoju tori pe ati gbe itoju oke okun wa ka yin mole. Anfani aye wo ara lati ori titi de ese si tun wa ni ile iwosan wa ati anfani fun awon onimo ilera ti won fe tesiwaju lati gba imo kun imo
2: fun ekunrere alaye lori oritirisi awon otoju ti ani ni ile iwosan wa ti mi ti menuba e ori won lori website wa www.iasnaturalmedicare.com
1: ti moto yin ba yonu mechanic ni e oke si ti aisan kan ba nda yin laamu awa ni mechanic ara e kan so wa fun itoju to peye a ma reti yin
3: kina soju e to kore lowo bayi se ki sere wa wa gbe awo omo egoko a soju bayi a kina sele gangan
4: ore mi alasiri be ni o tun o binu lori owo yawo omo ni na ni o jo abi omo nipa event planner to gba fe to je pe inowo to wa waju mi yi ati caterer ni o ati moto to ma gbe mi de event center ni o ati dj ni o ato lorin ni o to ma je to gbogbo e ti o ni si yo ni kokon rara abi mo ri latodo eni sanu mi ore
3: so ti gbo nipa ile ise kan ki event ni won pe won to ba ko si te ruko won sori ero aye ni jara bayi kia o ti gbo gbogbo e jade se DJ lo fe ni olorin lo fe ni moto lo fe ni awon to se cake lo fe ni gbogbo e pata lo wa lori ikoni e event se bi ya wo ni wo fe se da awon lojo bi o si wa ba mi lese to koja
4: si ore mi alasiri ajoyo wa oni baje
3: tete ya lo sori ikoni e event bye bye e le pe ile ise
4: ajoyo wa oni baje
3: tete ya lo sori ikoni e event bye bye e le pe ile ise e event sori 0817 888 8896 0817 888 8896
5: Band FM

dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Iṣẹ́ ìyanu ẹ lórí ìgbésí ayé wa. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Lórí iléeṣẹ́ Bond FM 92.9 bàbá gba ọpẹ́ wa. Lórí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá adúpẹ́. Ẹ ṣe àkú àtìlẹ́yìn ní gbogbo ìgbà. Ìtẹ́ ń gbé ìpolówó ọjà wá sí iléeṣẹ́ wa náà adúpẹ́ lọ́wọ́ yín. Lágbára Ọlọ́run ọba àtàwa àtẹ̀yìn àtàjèrè ní gbogbo ọwọ́ máa ta o. Mo dúpẹ́ lọ́wọ́ Adé Olúokùn Adé Mr. Pilot mo gbàṣẹ́ náà lọ́wọ́ ẹ̀ láàárọ̀. Ago méjì láàbọ̀ ti ń kun ìṣẹ́jú wíníwíní ìkọlù tó bá ti lù lọ́mọ ní kọgó. A ní fún a ní ìgbaniléṣẹ́. Ago méjì láàbọ̀ ti ń kun ìṣẹ́jú wíníwíní ìkọlù tó bá ti lù lọ́mọ ní kọgó. A ní fún a ní ìgbaniléṣẹ́ Bond FM nìkan kìí jẹ́ kílẹ̀ fẹ́ ànúrẹ́ka ti wà níbi tí ó tẹ̀síwájú ní ti èdè ìgbò.

Oh, yeah, me, I'm falling, baby.

Juan de Talú. Ninety two, 92.9 Bond FM.

Arewa yusre da tsakashin manazarsa,

정한 여 찾아 하자서 인터뷰는 분위기로 용모장 말이 해 이제 알라가 사무자 진짜 아랑 아리 아리와 너그득한 쉐리 아멘.

I'm a Yeri Oku. I'm a Yeri Oku.

Just name.

I'm gonna be a good girl.

0: Etapo pada eku tejisiwa. Uya bayinte siwaju. Eku kale. Awon alakoso ile eko Blooming Green School. Ti kesi ijoba leleka je kanle yi. Awon alon loro leka eto abo. Lati dakun pa kitimole woroko fisada. Lati daju wipe awon akeko ati oluko ti won jigbe. Ni ijoba ibile oriwe won pada bo si odo molebi won. Olori awon oluko ni ile eko Blooming Green Primary School. Ogbeni Adegbo Ijafadari lori awon ebe na lasiko to nba awon oniroyin soro nibi apero awon oniroyin to waye ni Yaba nipinle go le ti egbe ohun finsa mi ayeye odun mewa ti won ti da ile eko Blooming Green Primary School kale. Ogbeni Fadari so di mimo pe ipinu won lati odun mewa seyin lati je ki eto eko duro re o je awon ologun pupo lati ni awon odo ti o ma ti le eko ohun jade ti o si ma fakoyo laarin awon akegbe won. Won so di bimo wipe awon obi ati alagbato awon ni igbagbo ninu won idabasoke ile eko ohun ko si se lori aduro ti awon obi ti won ko omo wa si ile eko na
1: ide agbe kale ni owo arabirin Susan Babatunde Yama ile iwe na ti o lo sibi giga ni ibaki iba gege bi orile ede ti a wa yi ohun ti o je bi apenija o ni eko kan ti owu to ba fa seyin okan nu awon ojuse pataki fun obi ni lati ko omo lati to omo ti a ba si soro lati nipa tito omo agbodo wo ile iwe ti o le to omo ni lana ti o ma fi le je amuyangan ni ojo ola
0: oro tire nbe alaja igbimo fun ayeye odun mewa ile eko Blooming Green Primary School ogbemi Abiodun Fatai ise alaye fun awon oniroyin wipe awon alale eto ti wa fun ayeye odun mewa na lare ni apero eto eko isafihan awon ojo ola to dara fun awon akeko ami oye asale ati bebe lo to fun mo eto dupe o ati rin ni yofanda la ni ilu fun ipogo ile eko na en to je principal adayanyan fun ile eko Blooming Green High School ogbeni Oladipo Akintude o so mo pe pelu ipe mijo oro aje orile ede yi sibe sibe ile eko ohun si nkese jari o ni tire Susan Babatunde Yeman o na so dumo wipe ile eko na koni ye koni gbo lori awon alaale ati ipinu won lati ni ojo ola to dara ninu awon akeko to ti ile eko na jade
2: joba papa baba wa bola ami tinubu ona ni pe awon to le se to le mu ki nkan ko deru pupo pupo tori awon eyan la agbe adiye la agbe lorile ibe iye ara ego ti mo awon iye yen ti fo dole olorun a ran won lowo ko jowo ko ba wa wo awon nkan to tun le se lati ri pe a le rorun fun gbogbo eniyan ki nkan ko le ki yobo dara dara si
0: awon alakoso ile eko ohun lawo ebe si awon obi ati alagbato lati ma gbaruku ti ile eko ohun nipa sisan owo ile eko lasiko ni oro tire olori awon oluko ni eka nursery abiliko Olamide Itusile ati arabirin Aminu Oluwapo Olawale kan sara si awon alakoso ile eko ohun ni won ti se fakoyo ni gbogbo eka eto eko ti won si wa lara awon ile eko to gba ami eye Nigerian Presidential Award fun ile eko aladani to dara julo fun awon oluko lodun 2024 ti won si tun kopa ninu eto to je ti Freedom Day Project fun CNN bela ami eye orisirisi ni awon akeko ati oluko ile eko ohun ti gba fun dabasoke ile eko na awon gbe ipinle eko ti komi mu lori bi owo ile ti se gbenu soke ti owo ilu ile kiko ohun na si ya perepere ti awon developer ti won si se be di ebi re wu ijoba be la won ara ilu di ebi ru awon baba onile abala gbe okoko mu we ilu ro tuni ni won ti soro na ni ibamu pelu ewu ngba egbe abanikole aredosi ti so pe ohun ilu ile to gbenu soke ati awon permit to re gegele latodo ijoba lo je ki mu fe isele be ko ma sele awon olupese abala ẹ̀rùn rọ ìjọba láti ṣe àdínkù sí owó pàmíìtì tí wọ́n ń gbà fún aráàlú àti àdínkù sí iye owó ohun èlò ilé lójúnà àti jẹ́ kí ilé gbígbà kó rọrùn ní ìpínlẹ̀ Èkó. Ẹ̀wẹ̀ olùdámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ètò ìrìnà nípínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Hasan Adékọ̀yà ti sọ di mímọ̀ wípé gbígba owó tí ó tọ́ ní agbègbè Apapa Port ó ṣe é ṣe kó tún máa peléke sí i tí wọn ò bá tètè gbé ìgbésẹ̀ akin láti wá ojú òtí sí ìṣòro tó ṣẹlẹ̀ lẹ́kùn náà ọ̀gbẹ́ni Adékọ̀yà ó sọ̀rọ̀ yìí nígbà tó ń báwọn oníròyìn sọ̀rọ̀ pé wọn yóò ṣàfihàn traffic flow lójúnà àti jẹ́ kí lílọ bíbọ̀ ọkọ̀ garaga kó já gaga ní agbègbè náà bẹ́ẹ̀ ló sọ dúnmọ̀ pé ètò ìdókòwò lẹ́kùn náà wọ́n ti gbé àwọn ìgbìmọ̀ kan kalẹ̀ tí ó forí korífokùn lókun wá ojú ìtú sí ìpèníjà tó ń ṣẹlẹ̀ lẹ́kùn àpápá náà kí lílọ bíbọ̀ ọkọ̀ kó lè ba àjàgà ara ẹni tó níwájú àpérò ọ̀hún ni kọmíṣánná fún ètò ìrìnà ọ̀gbẹ́ni Olúwaṣin Ọ̀ṣẹ́mi àtàwọn lọ́gàálọ́gà lẹ́nu iṣẹ́ ọba. Lágbèrè ìdárayá àti orin kíkọ ẹni tí a mọ̀ sí Davido akọni takasúfe ilẹ̀ yìí tó sì gbà àmì ẹ̀yẹ lọ́pọ̀lọpọ̀ la gbọ́ wípé yóò kópa o níbi ètò ìgbáradì fún ìdíje àgbáńlá ayé FIFA World Cup fọdún tá a wà yìí ní Los Angeles pẹ̀lú àwọn akọrin àgbáyé míì tí ó máa wà níbẹ̀. Davido la gbọ́ pé yóò kọrin pẹ̀lú Mayor Laser àti àwọn olórin míì bẹ́ẹ̀ bíi Producer Diplo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eléyìí yóò máa jẹ́ ìgbáradì fún ìdíje eléyìí tí United States of America àti Canada àti Mexico yóò gbàlejò ìdíje ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn náà bó ti ṣe gbé pé orílẹ̀-èdè mẹ́ta ni ó gbàlejò ìdíje eré bọ́ọ̀lù gbígbà ti àgbáńlá ayé fún tọdún yìí tí wọ́n sì gbé pé gbogbo orí ẹ̀rọ ayélujára ni ètò orin kíkọ ọ̀hún yóò wà káàkiri àgbáyé o. Nílẹ̀ òkèèrè àwọn ẹ̀ṣọ́ agbófinró ìjọba orílẹ̀-èdè Kuwait ti kéde wípé ènìyàn kan kú o àwọn tó sì farapa ń lọ bí 50 nígbà tí àdó olóró ṣìgìdì ayárabíàṣá ti Iran tó kọlu pápákọ̀ òfurufú orílẹ̀-èdè Kuwait gẹ́gẹ́ bí agbẹnusọ àwọn ẹ̀ṣọ́ agbófinró ti ṣe sọ ọ́ di mímọ̀ wípé wọ́n kọlu pápákọ̀ òfurufú ọ̀hún pẹ̀lú àdó olóró ilẹ̀ Iran bó tiẹ̀ já sí wípé lẹ́yìn òrẹ́yìn wọ́n sọ pé ọmọ orílẹ̀-èdè India lẹni tí àdó olóró ọ̀hún ṣekú pa bẹ́ẹ̀ ni wọ́n fi ẹ̀sùn kan àwọn ológun Iran pé wọn ò ṣẹ̀ṣẹ̀ máa jurú àdó olóró bẹ́ẹ̀ sí Kuwait àti Bahrain àti àwọn orílẹ̀-èdè míì. Ẹ̀yin ènìyàn wa ìbágbépọ̀ àlàáfíà ń lọ papọ̀ tẹ̀lé ìdàgbàsókè orílẹ̀-èdè yóò Hausa Igbo Yorùbá ẹja ronú karọ́tì pé orílẹ̀-èdè kan ṣòyí náà la ní àníbòmíì ta lọ ojúṣe gbogbo wa ni kà tó mọ ìnáwó wa sópin ẹgbọ́n kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Àmọ́ pé wọ́n ti dájọ́ ikú fún ènìyàn mẹ́rin látàrí wípé wọ́n lọ́wọ́ nínú ìkọlù tó wáyé nílé ìjọsìn tó ń bẹ nílùú ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo lọ́jọ́ sí. Bẹ́ẹ̀ ni ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ń bẹ̀rù fún ìdóòlẹ̀ mí àwọn olùjọ́sìn tí wọ́n jí gbé àti ìdájọ́ òdodo lórí òjíṣẹ́ ọlọ́run tí wọ́n pa ní ìpínlẹ̀ Èkìtì. Bẹ́ẹ̀ làmú wá pé àwọn agbébọn ti gbé ẹ̀gbọ́n alákòóso agbára náà mọ̀nàmọ́ná nílẹ̀ yìí nígbà kan àná ọ̀gbẹ́ni Adébáyọ̀ Adélábù wọ́n sì ti jí ìbejì rẹ̀ náà gbé nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ o. Bẹ́ẹ̀ làmú wá pé Davido akọrin ìgbàlódé ilẹ̀ yìí yóò kọrin níbi ìdíje àgbáyé FIFA lọ́dún 2026 nílùú Los Angeles. Bẹ́ẹ̀ lènìyàn kan kú tí Dọ́sìn ní sì farapa níbi ìgbàǹbá àdó olóró ayé àbíàṣá èyí tó ṣẹlẹ̀ ní pápákọ̀ òfurufú orílẹ̀-èdè Kuwait. Látọwọ́ ìjọba orílẹ̀-èdè Iran ẹ̀yin ènìyàn wa agbálẹ̀gbà gbàtà tún láti darí ẹ̀ sí òyìn àgbáyé òní jù báyìí lọ láti ilé ìṣẹ̀bọ̀ǹda FM 92.9 Ìkẹjà nípínlẹ̀ Èkó ti tọ́pẹ́ àjàí lọ́lọ́ọ̀tú ròyìn pẹ̀lú àtìlẹ́yìn lékè Badruddin. Nígbà míì tọ́wọ́ pàdé Abdulfatahi Abdulgafar ló sọ pé ikú ìpẹ́ta lójú hàn ọ̀rùn ìlà òsùn ó dàbọ̀.
3: Ìdí màrẹ̀ lójú rí ẹwà fákùkọ́.

Eyi to n bẹ ni kẹjọ ká sọ fáwọn ọ̀tá ọmọ pé bẹ́ẹ̀ láti kàlẹ́ sí o. One FM láti tú tọ́ta iná fẹ́ polówó ọjà o. Ṣèkìdí kára yé kọ́ pẹ̀lú owó táṣẹ́rẹ́ oníbí mi kẹ máa bọ̀ wá ọ̀rọ̀ ṣẹ̀kọ́. One FM láti tú tọ́ta. Ọjọ́ wa kò sẹ́lẹ̀ yà ni yà o.

0: Show.
1: Bẹ́ẹ̀ni, yòrò ni ó gbẹ̀yìn rẹ̀, yòrò dùn wò, kò ṣe bí lọ́mọ, wò ó kò tó mú oògùn olóró nítorí àyè apá fún ọ, ọ̀rẹ́ á kọ̀ ẹ́ sílẹ̀, àwọn mọ̀lẹ́bí rẹ̀ á jìyàn sí ọ, ṣọ́ra, má jẹ́ àpẹẹrẹ búburú, má jẹ́ káyé fi ẹ́ ṣàríkọ́gbọ́n, nítorí náà kò sáwàwí fún oògùn olóró. Ilé-iṣẹ́ Bond FM 92.9 ló mú ìkéde yìí wá sétí ìgbẹ̀yìn.

Bond FM 92.9 lẹ́wà Bond FM ní èrò ètò àdélébáre akéèyàn èèyàn wa tẹ́ ń láǹfààní láti gbọ́ ẹnì kan tẹ àtẹ̀jíṣẹ́ ó sọ pé ní agbègbè kan ní mo ṣin mi wá mọ tó jẹ́ wọ́n ní ilẹ̀ ńlẹ̀ báyìí bíi pé ọmọ kan tó ń tẹ̀ bóyá ilẹ̀ ni o bóyá ilẹ̀ làwọn ń tẹ̀ ni o àbí àwọn lójú òpópónà ni o eléyìí jẹ́ nǹkan tí ó fẹ́ káàkiri ìpínlẹ̀ èkó lásìkò tá a wà yìí tẹ bá wo àwọn ètò wa lálẹ́ yìí náà nírọ̀lẹ́ yìí náà ó sì yẹ kan tá a gbéyẹ̀wò nípa ìdọ̀tí lẹ́kọ̀ọ́ tó bá tẹ̀ jẹ́ pé wọn tí wàá bá wa kó ajọkúnlẹ̀ kó dọ̀tí ìpínlẹ̀ èkó láwọn ti ń tiraka pẹ̀lú ìjọba ìpínlẹ̀ èkó láti lè di pé àwọn gbé ìgbésẹ̀ lórí bí àwọn ìdọ̀tí wa ṣe máa di kíkó kúrò lójú àwọn kókó wa pàápàá àti láwọn ilé wa ẹ jọ ẹ jẹ́ káwọn náà wá ọ̀nà láti ṣe àwọn ìdọ̀tí wa lọ́jọ́ díẹ̀ díẹ̀ ká má dàkún wa láti wà nílẹ̀ ẹ jọ wọ́n ní àwọn èèyàn kàn tẹ ilẹ̀ káàkiri ni gbogbo agbègbè kan bẹ̀ ẹ jọ àwọn ilẹ̀ wa jẹ́ ká ṣe kò sí àwọn ibì kan ná ká má kó sí títì kí wọ́n jẹ́ pé àwọn ojú òpópónà wa lè máa ṣe é gbà díẹ̀ jọ ẹ jẹ́ ká wá bi kó sí kó tó di pé àwọn kúlẹ̀kúlẹ̀ sì máa bá a kọ àwọn psp ó dá mi lójú pé iléeṣẹ́ àjọ lọ́mà wọ́n ti ń wá ọ̀nà tó máa fi wá kọ́ àwọn ilẹ̀ yẹn torí pé ariwo yẹn pọ̀ pé wọn ò kólẹ̀ lásìkò yìí ẹ jọ ẹ jẹ́ káà náà ṣe kó sáwọn ibì kan náà ká palẹ̀ mọ́ ẹ̀ papọ̀ kó má jẹ́ kó máa wà títí káàkiri ẹ jọ olóhùn abáwa ṣe ètò ìpínlẹ̀ èkó yà ṣe gbé fún gbogbo wa ẹjọ mo lè tún fi àsìkò yìí kí ẹyin bàbá àti màmá mi nínú ọjà lórúkọ ìyálọjà general chief mrs fọláṣadé tinubu jòkó àkú palẹ mọ ayẹyẹ oníbẹta tó máa wáyé ní june 16 ìbẹta wo ni ọyà ìmọ àgbọn nígbà tó bá yà olóhùn abáwa láyọ o ọkàn wa balẹ̀ ìpínlẹ̀ èkó a ní orogun sáré káàkiri o àti gbogbo òwò tá a bá dáwọlé pátápátá ẹ ṣe adelebare ń tẹ̀síwájú.

0: yọ.
1: Ọ̀dẹ̀dẹ̀ ń bàjẹ́ àsì ló ń pọ́n. Ọmọ tó yẹ kó jágbe mọ́ kó má ṣe wọ ọkọ̀ nírònà mọ́. Ṣé wọn ò mọ̀ pé ọ̀pọ̀ nínú àwọn ọkọ̀ gbọ̀gìrì gbọ̀gìrì tó ń wò lóde yìí ló jẹ́ pé wọ́n máa ń jí èèyàn gbé, wọ́n á sì fún tọ̀hún ṣe ètùtù ọlá wọn tàbí kí wọ́n bèrè fún owó rọ̀gùn lọ́dún. Èmi ń sọ tèmi o. Ẹ̀yin èèyàn wa, ojúlá kan fi ń ṣọ́rí, ẹ ṣọ́ra fún ọkọ̀ sọ́lẹ̀ àti ìrírí àìdágbére. Mo mọ̀ kìí ṣe àdírẹ́sì o. Ẹ̀yin ni ká ẹ ṣọ́ra ṣe Monday FM ló ń ṣe ìkìlọ̀ yìí.
2: Dúró bẹ̀yẹn.
3: Ẹ káàárọ̀ sà.
2: Ẹ káàárọ̀ màdàmú. Kí ló wà nínú ọkọ̀ yín?
3: Kò sí nǹkan kan sà, kò sí nǹkan kan. A kò ń jáde lọ ni.
2: Kí wọ́n ló ṣojú àwọn ọmọ yín tó fàrò báyìí?
3: Ebi ló máa ń pa wọ́n sà, ebi ló ń pa wọ́n.
4: Ọ̀gá ọlọ́pàá wọ̀ yìí máa sọ ọmọ wọn. Wọ́n fẹ́ kó wa lọ bí òjì kejì lọ bí wá sí sẹ́jú o.
2: Ó ya ẹ bọ́ sílẹ̀. Ṣé ẹ lọ jọ́mọ gbé ni àbí?
3: Ó ti ọ àjọmọ gbé o, àwọn ọmọ mi ni wọ́n kàn parọ́ ni.
4: Àìsọmọyín.
5: Àjọ ọmọ ọgbẹ́ ọ̀daràn, òṣìkà bí ọmọ, yẹ́n ṣe bí mọ́, tó bá jẹ́ ọmọ rẹ ń kọ́.
6: Ìkéde yìí wá láti iléeṣẹ́ Bond FM 92.9, ẹ̀jẹ̀ àmójútó àwọn ìwé wa.
7: Ìyànjú lẹ̀dá ń gbà, kò sọ́jọ́ tá ajé tí ò rẹra o. Àìsówó lóde, ọrọ̀ ajé tí kò bára rẹ, ìpèníjẹ́ ètò ààbò, aṣọ ọkàn rẹ láàárẹ̀. Ọ̀rẹ́, má ro jìnà o, má bọkàn jẹ́. Bí ẹ̀kún bá da lẹ́kan, ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ o. Àforítì ló lo ohun gbogbo. Mú ọkàn rẹ lè kí o sì mú ọwọ́ le pẹ̀lú. Tẹpá mọ́ṣẹ́ kájìjọ gbé orílẹ̀-èdè yìí dókè. Àforítì àti ìfaradà la nílò. Ọjọ́ abárakọ́ láàárín o, ọjọ́ abágùn kọ́ là kọ̀run. Ìsúntẹ́rẹ́tẹ́rẹ́ ló máa ń dibù ní àforítì. Díẹ̀ díẹ̀ lẹ̀dá gòkè o. Akẹ́kọ̀ọ́ ni ìwọ, oníṣẹ́ ọwọ́ ni ẹ́, oníṣòwò ni ẹ́, òṣìṣẹ́ ìjọba ni ẹ́. Ìgbéga ò ti ìlọrùn wá o, tàbí ìwọ oòrùn. Ọ̀dẹ Elédùmàdù ti ń wá. Ó sì fẹ́ ká ní ìforítì àti ìfaradà. Yorùbá nìwọ ni, Haúsá ni, Ígbò àti gbogbo ẹ̀yà tó wà lórílẹ̀-èdè yìí. Ẹ jẹ́ ká ní ìfaradà fúnra wa. Bond FM 92.9 ló ní ẹ jẹ́ ká ní ìfaradà kí orílẹ̀-èdè wa Nàìjíríà kó lè gòkè àgbà.

0: anebe ni yoba monoro yo mo bo ti ye ko dupe lowo olorun oba alaye be da ba monoro yo mo ba tin dupe lowo olorun oba to je pe ounu anu re to tun da wa sitile tile si o je ki bo buru kan subu lo wa ko si je karun karun kan so wa lojo kabiyesi oba mi edumare ti owo gogo ba tin wa ko wo tese wa ko wo ba tin soro ko wo wa ti se wa ko to da wa sitile tile ko to pa wa mo bi eyan oju ti o je ka kan wa gba mi wahala kan bo tile hun ko mo ogo ni foruko re loke orun ori ofe la ri gba lodo re ki se mimo se wa ki la je ki la mo ki la le da se bi ko se nipa agbara olorun baba to tun fun wa lori ofe lati tun wa sori eto leni eto yin eto wa po gbara gege ba ti ma mu wa se ti igbo yin ni gbogbo asale wednesday papa julo logogan bi ta tin soro yi ni bond fm 92.9 oruko mi o yi pada oludosun omo kolade run le mi nje akanju olohun oro tin fojojumo won olorun oba tin se atoko eto yi lore kore awa la ma wa eyin la si ma ba asi wa nfi asoke idupe lowo gbogbo awon kan ti won tin fi okan beto ibo lati gba ta aya eto ti bele mo gba ladura pe ile atona yo ni daru eti ta se fi n gbo wa oni de o mo gba ladura pe gbogbo ti olorun ba emi ti se nnu aye yin ni daada nipasẹ eto yi isu ese aye yi o ni ba be je be ba ti nlu bayi ni o ma dun be ba si tin pe bayi ni o ma je atutide na nu ni gege ba ti ma se lori eto yi eto yi eto wa opo gbala bebe ti a tin ni ori ofe lati ma gbohun awon baba wa reverend dr lagun adesoya awon oluso agutan agba ti ijo celestial church of christ Safoni Foji Ibukun Parish to wa ni challenge bus stop ni mo se ni ilu Eko awon ro mi Reverend Dr. Lagun Adesoya ti tun wa lori eto pelu mi ni asale yi lati ma mu wa lo sinu awon asayan oro Olorun lati ori itemi Olorun wa gege bi ise won lore kore sugbon ka awon baba wa to kon lagba mi oro Olorun gege ba ti ma se lori eto yi fun ogbo eyin ti e ni ohun kan te fe ba awon baba so ni ida kon kon tabi o fe ki awon baba ko gbadura fun o tabi o ni ohun kan to yo lenu yala boya fun idi kan tabi idi keji aye ti kon de e mo se si o o ni ore ofe lati pe awon baba wa fun adura tabi imoran to yoranti o ni ore ofe lati pe awon baba mi Reverend Dr. Lagun Adesoya leyin eto yi sori oro ibanisoro ti won pe fun oyi nigba ti won ma pase oro sinu aye ore ti gbese aye ore osi ni ri bakan na mo e pe awon baba mi Reverend Dr. Lagun Adesoya sori oro ibanisoro yi 07065896331 07065896331 tabi ki epe 08059681221 eje npe le kan si 08059681221 ero ibani soro te pe awon baba wa Reverend Dr. Lagun Adesoya si re leyin eto mo si n gba ladura pe gbogbo awon ireti baba o ma so fun ni o ma mo lori ti o ma to aye re se ti gbesi aye re o se ni re bakan na mo ni gbogbo asale ojo Wednesday ni dede agogo mejo le ma ba awon baba wa Reverend Dr. Lagun Adesoya pade lori eto yin eto wa wo gbala eto yin rere ta ma mu toyin wa logogan bi ta wa yi ni Bond FM 92.9 ni bi da tin da bi edun ta n ro bi owe aya wa ti wa bele bayi tori awon baba wa ti wa ni ikale bayi lati ma mu wa lo sinu awon asayan oro Olorun awon asayan oro Olorun lati ori itemi mo Olorun wa gege bi won ti ma n se lore kore nitori pe oro Olorun iye ni ibukun be nu re ìwòsàn bẹ nù rẹ fún gbogbo ọkàn tó wà gbà láàyè láti túnlé ayé rẹ ṣe ọrọ ìrìn náà látún mú tọ wá lónìí fún gbogbo etí tó ń gbọ mi lákòókò yìí mo sì gbà ládùúrà pé ìgbé ayé rẹ ò ní wà bákan náà mọ níbàyà máa pe àwọn baba wa Reverend Dr. Lagun Adesoya wọlé báyìí àwọn baba wa Reverend Dr. Lagun Adesoya àwọn olóòlùsọ àgùntàn àgbà ti ìjọ celestial church of christ Àfoni Foji Ibukun Parish tó wà ní challenge bus stop ní mo ṣe ní ìlú Èkó àwọn ni ó máa mú wa lọ sínú àwọn àṣàyàn ọrọ ọlọrun láti orí ìtẹ̀wé mọ ọlọrun wá gẹ́gẹ́ bí ìṣe wọn ẹ máa bá wa bọ̀.
1: gàlá wọlé tán ló ní ọrẹ.
2: wá gba ìgbàlà oríire.
1: èyí ìgbàlà tó lù fòwò rárá.
2: wá gba ìgbàlà ṣeyọrí o.
3: olóòrò tá a sọ lónìí ìmọ́lẹ̀ ni gbogbo ọkàn tó ṣókù kó ló ẹjẹ́ kó tàn mọ́lẹ̀ síbẹ̀ ẹ̀mí ni iye ni gbogbo ọkàn gbogbo n tó ti di òkú jẹ́ kó yè nu wọn torí ẹ̀mí ní sọ́nídẹ̀ẹ́ àyàrá kò ní èrè kan ní orúkọ jésù kristi ọlọ́run ìyanu ìyanu rẹ jẹ́ kó ṣẹlẹ̀ nu ayé wa mú ìbínú kúrò lórí wa jésù olúwa wa.
4: hallelujah hallelujah psalm 15 kí ló ń sọ bẹ́ẹ̀.
5: olúwa ta ni yóò máa ṣe àtìgbọ́ nínú àgọ́ rẹ. ta ni yóò máa gbé inú òkè mímọ́ rẹ ẹni tí ó rìn dédé.
4: hallelujah ní gbogbo à ń gbọ́ ẹ tó bá jẹ́ fọ́ọ̀tì tètè máa mú jáde tó bá rìn dédé tó bá rìn dédé.
5: ti ń ṣiṣẹ́ òdodo
4: ti ń ṣiṣẹ́ òdodo
5: ti nisin so otito inu re
4: nisin otito inu re
5: eni ti ko fi aro re soro eni layi
4: ti ko fi aro re
5: ti ko si se ibi si eni keji re
4: ti ko si ibi si eni keji re
5: ti ko si gba re gan si eni keji re
4: ti ko gba re gan si eni keji re
5: ni oju eni ti eniyan keniyan di gigan sugba ama bu ala fun awon ti o beru oluwa eni ti o bura si ibi ara re ti ko si yi pada eni ti ko fi owo re gba ele ti ko si gba owo ebe si aleise eni ti o ba si se nkan wonyi ki yo yese lae lae
4: hello so dafidi ni hallelujah I definitely call for Sam. All the rain fire that is sunny. Definitely through the sun. Taba won't be belly. Hallelujah. Any people good perfume. I want to do their perfume. I want for funny. No, no, my latani. Nothing experience. Tell about it, eh? My lacoco. We need to miss a year. We want to buy. Bẹ́ẹ̀ni wọ́n bẹ́ẹ̀ lọ́la ṣé àtúnṣe láti bẹ́ẹ̀ lọ́tọ́la ó fún ẹlé ẹ̀sìmẹ́ǹsì ni àwọn tó ń sọ fún tó ti gbá náà náà tó sọ ẹ̀sìmẹ́ǹsì wọn fún mi òun náà kó gbọ́mọ̀ ní hallelujah èyí ni ó gbọ́ láti correct èèyàn hallelujah ẹ̀rí pé dáfídì tó ń sọ owó ọmọ èèyàn tó láti máa wà lójú wa tí a bá wo ogun tó dìde sí i nínú bíbélì ó pọ̀ ṣùgbọ́n dáfídì gbọ́ bó ti dèdè sí tó nǹkan lóhùn sílẹ̀ hallelujah tó pé ọlọ́run wá ẹtú perfect hallelujah ọlọ́run sọ pé òun fẹ́ kí gbogbo ayé kó ṣe pátápátá kó ní ìṣàánú fún un ṣó ń gbà torí pé ẹsẹ̀ yan sí ìtú wá gbófin sílẹ̀ òfin yàtọ̀ pé mo bá ṣe báyìí báyìí ni result ẹ̀ hallelujah òfin yàtọ̀ pé mo bá pa gbogbo òfin wọn tó bá ṣẹ̀ pọ̀ ogun ni jẹ́ bí gbogbo ẹ̀ àbí ó ní pé ọlọ́run fún dá gbogbo ẹ̀ lẹ́bẹ̀ pátá ó wá lè ṣàánú fún àwọn tó wù kì í ṣe iṣẹ́ tó ń ṣe hallelujah kò sí iṣẹ́ tá a lè ṣe tó lè convince lọ torí ọlọ́run ń ṣiṣẹ́ níbẹ̀ lè jẹ́ ká mọ̀ pé ọlọ́run ṣiṣẹ́ fún ọjọ́ mẹ́fà ní ọjọ́ keje ó sì ní kó mú iṣẹ́ rẹ̀ ọjọ́ keje ìdùnnú dá ènìyàn hallelujah nígbà tó dá ìyọnu kí ló dá sí inú ìsinmi gbogbo ó sì jẹ́ kankan hallelujah ṣùgbọ́n àwọn èèyàn kírètì ọlọ́run fúnra ara wọn nu ayé wọn lóòrùn kiri ó wà lẹ̀ wọn kò jẹun wọn máa parọ́ pé ẹmu adé wá fún wọn wá fún wọn ẹkọ wá fún hallelujah ọbẹ̀ jókòó àbíkú ìmíkò bá jẹ́ ráìsì àti kínní òun mú wọ ẹlẹ́ hallelujah kí lólo ẹ jẹ́ òun gọ̀ fúlù nǹkan tó lè sọ̀rọ̀ tó ní pípọ̀ lè sọ̀rọ̀ èmi ni wọ́n máa sọ̀rọ̀ ó ń sin yẹ wọ́n á sí nǹkan tó gbélé àríkò kúlẹ̀ fún hallelujah tó àwọn tí ẹ̀rọ náà ti kú pátápátá ni ọlọ́run jẹ́ kí wọn kó jẹ́ra hallelujah wọ́n tẹ ní òun pé ibi tí mo gbẹ́yìn ènìyàn kí mo ṣe fọ́tò ènìyàn tí bẹ́ẹ̀ ni mo gbẹ́yìn kó tó bá lágbára kò ní jẹ́ gẹ́mì owó tó bá òjò tó mú mi mo tó kó sínú iná mo fi dáná hallelujah mo tó ẹsẹ̀ bẹ̀ mo tó fi mú ẹsẹ̀ bẹ̀ mo bá gbé ìyókù kalẹ̀ wá ní inú mi wá sí iye onítọ̀ọ̀tọ̀ mi kò ní ọkùnrin rárá àtọ ẹni ọkọ bá mi gbogbo ẹni tó pa ẹranko kò ní ìrìn hallelujah.
5: ṣùgbọ́n àwọn wọ̀nyí.
4: àwọn wọ̀nyí.
5: bí ẹranko ìgbẹ́.
4: bí ẹranko ìgbẹ́.
5: tí kò ní èrò.
4: wọn kì í wò ó.
5: ẹranko ṣá.
4: ẹranko ṣá.
5: tí adá láti máa mú pa.
4: a mú wọn pa.
5: wọ́n sọ̀rọ̀ ẹ̀gàn nínú ọ̀ràn tí kò yé wọn.
4: tí ò yé wọn lọ
5: sí. a ó pa ọrùn pátápátá nínú ìbàjẹ́ ara wọn.
4: wọ́n máa ń ṣe àwọn ìgbà wọn. hallelujah. ṣé rí àwọn ẹran ayé nìyẹn. ọkọ̀ ìdúró lẹ́yìn lẹ́yìn pẹ̀lú ìdúró fẹ́ yàtọ̀. àbí. bi ma de fa mi ni pa haleluya se olorun ba ti je to ku era ko ta mu pa ni mu deyin ba ti olorun nshu ni se ko se keta haleluya David is sort of from experience o ti ni orisirisi experience omo e ti dede sawon yawo e awon eyan ti dede si initiatives already be weary. Nigba to le kiri orisirisi irisi wa lati fi accumulate experience e to wa pe joko aniso o de wa ko omo e hallelujah o so fun Solomon pe ma berun ko lodo Olorun ju ogbon ewe owo ri kerin SFKJ.
5: Ipe ase agbon ni lati ni agbon
4: protection ogbon ipile se ogbon hallelujah lati ni ogbon ke eyan to je ologbon o ti bo sowo awon to je pe o la nobre ko to di ogbon hallelujah wa ti sori sori se fun wa ti tonje wa ti everything so all lani experience hallelujah Isaiah 48 verse 13 the barrier of okay don't see the fear and so to move on to the Olorun ni hallelujah gbogbo ti Olorun da won reference e won respect e won beru e awon eyan beru Olorun ale ni ogbon ninu keyan ni ogbon yen Olorun lo ma ko Lọsí Jeremiah 48 verse 13 náà.
5: Wọ́n bù yóò sì tijú. Nítorí Kémọ́sì. Gẹ́gẹ́ bí ilẹ̀ Ísírẹ́lì ti tijú. Nítorí Bẹ́sẹ̀lì. Ìgbẹ́kẹ̀lé wa. Ẹ̀yin àṣẹ wípé. Akọni ọkùnrin ni àwa. Alágbára fún ogun. A fi mọ́ bù ṣe ìjẹ. Èéfín ìlú rẹ̀ sì gòkè lọ. Àwọn àṣàyàn ọ̀dọ́mọkùnrin rẹ̀ sì súré lọ sí ibi pípa ni ọba wí ẹni tí orúkọ rẹ̀ jẹ́ olúwa àwọn ọmọ ogun.
4: Téèyàn bá ti kojọ kó dànù kò lè lé experience.
5: Wọ́n bù ti wà ní ìrora láti gba ewé rẹ̀ wá. Ó sì ti sílẹ̀ lórí gẹ̀dẹ̀gẹ̀dẹ̀. Bí a ti wá ìní, a kò sì tí ì dá. Láti ohun èlò dé ohun èlò bẹ́ẹ̀ ni kò ì tí ì lọ sí ìgbèkùn nítorí náà ìtọ́wọ́ rẹ̀ wà nínú rẹ̀ oorun rẹ̀ kò sì padà.
4: Hallelujah. Ṣẹ́rí bí èèyàn bá mú omi ẹ̀sìn dá nínú kọ́ọ̀pù kan kó jẹ́ gbogbo orí fẹ́ mú omi kọ́ọ̀pù kejì bó bá yá aṣèmọ àbí kò jẹun. Láti inú kọ́ọ̀pù kan dàtí kan wàá tún dápa láti inú kọ́ọ̀pù míì hallelujah tó bá yá dé sètò máa lè mú ṣùgbọ́n tó dá sínú kọ́ọ̀pù míì tó ń dánù ṣáró mi mú tí èèyàn bá ti gbó òtú wàhálà kò lè kọ́gbọ́n ẹ tó la wàhálà kọjá ló ń gbọ́ tó bá sọ pé báyà àwọn kọ̀ọ̀kan wà tí irú àwa yìí ní mo mọ̀ pé àdúgbò tí mo dàgbà sí lẹ́kọ̀ọ́ hallelujah ṣe mọ ibi tó ń pè ní ọ̀nà ńlá ẹbẹ̀ ni àwa dàgbà sí bẹ́ẹ̀ mi ti sún bẹ́ẹ̀ mi ti lọ léwé àwọn ọkùnrin wà ní ọmọ ìlú ńlá hallelujah ṣe bá rí wọn ẹ̀sìn fún wọn ni ṣé nǹkan apẹ́ńjà mo dẹ̀ máa gbé kó máa là mọ́lẹ̀ mo dẹ̀ tún máa dìde mo tún máa là mọ́lẹ̀ kò làmọ́lẹ̀ tó àbọ̀ 40 times ó tún dìde ta ló máa sáfara ọmọ yìí ẹ tó ń láyọ̀ mọ́lẹ̀ ló máa sáà pé èyí ò kọkú nígbà tó bá píkìrèsì ló máa wá lé hallelujah ìwọ́n adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún bá a ṣe gbé bí ọlọ́run jìnnà jáde rẹ̀ ṣùgbọ́n ó fún wa ní experience irú òkun tó ń jáde ń bẹ̀ sọ̀rọ̀ pé ìsàgbọ́ngàn ọ̀nà láti kọ́ àná pé wọ́n bá bọ̀ nínú ẹ̀ ṣùgbọ́n wọn ò bí ẹlòmíín kú láìbò tó já wọn gbogbo àwọn èèyàn mọ̀ pé bí ìjà sùn ní lọ́sàn-án gangan ṣùgbọ́n àwa tá a dàgbà bẹ̀ wọ́n mọ̀ wá Hallelujah, my time, no bow for daddy. Now I'll call Jawa on our money. Allow me, no matter what. Hallelujah. But at the same time, kilo jade be ogbon ti eyan ba koja nu wahala ko le kon gbogbo ti David bere ti ni ku jo yen o lo so fun fun mo pe ma be ni kon fun lo mo ni o fun ni kon fun de o lo fun lati se ki gbogbo ilu yi gbogbo de ki darin hallelujah abi ogbon ni kon lo wa so do so won ola wa lodo e everything no wa lodo e to je pe gbogbo aye wa n pe wu ta de ni ogbon jesu ogbon o to bere ko ye baba mi so ko bere ogbon o le lanu ni ko to wa nu aye ah lanu ko to wa nu aye a wa jo a join aye ni hallelujah a wa gbe aye wo church mere olorun so pe emi ni wa ni daju ti mo bere lu aye san fun wa o ti mo fe ki o ye gbogbo ani pe awon koko wa to je pe olorun faramo awon ti olorun faramo awon ti ojo iwa olorun ni hallelujah character olorun yato si character eniyan o to fi mo omo olorun ni character o to fi mo mu isi ni character iwa to ba nku hallelujah abe gbo pe isu dayan ko taye ko dayan kokon ṣùgbọ́n gbà tí kéde pa ebel kí lọ pé ọlọ ọmọ èṣù ọlọ tí èṣù bàbá ẹ̀mí jẹ ìfẹ́kùfẹ́ bàbá ẹ̀mí ṣe nírọ ní apayọ ní alákàlẹ̀ èṣù ni ẹ̀mọ́ kúrọ ẹ̀tú bá kúrọ ènìyàn ẹ̀tú ń gbé ènìyàn àwọn gbogbo àwọn nǹkan tí ó wà ní bẹ́ẹ̀mù yẹn alákàlẹ̀ èṣù ni ìyẹn ló fi mú ọmọ èṣù kì í ṣe pé ẹ̀ẹ̀kan jẹ́ ohun èṣù ló yà nínú wọn rebellion hallelujah olúwa yóò tọ́ wa sọ́nà psalm 1:1.
5: ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú.
4: àwọn wo lọ́lọ́run bless nínú ọ̀pẹ́ ń sìn.
5: ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú.
4: ọwọ́ tọ́lọ́run bless ni ẹ̀.
5: tí kò dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀.
4: ọwọ́ tọ́lọ́run bless ni ẹ̀.
5: àti tí kò sì jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà nínú òfin olúwa àti nínú òfin rẹ̀ bí ó ṣe àṣàrò ní ọ̀sẹ̀ àti ní ooru ni ó sì dàbí igi tí a gbìn sí etí ipa odò tí ń so èso rẹ̀ jáde ní àkókò rẹ̀ ewé rẹ̀ kì yóò sì rẹ̀.
4: hallelujah tí igi bá wà ní ti ń wù ìgbẹ́ ọmọ mi pé òbí wà wúwo tó pé every time ni o ní supply anybody tó bá bá wù mí supply is constant láti wù tí ọlọ́run bá ń bá ìjà òun ológun ayé náà ṣe hallelujah wá wo ibi tí àwọn tó supply mi ń ìjà wọ́n máa ṣe wọ́n bá rí àwọn tó supply mi wá sí ìwọ̀n ìjà mi tí àwọn tí bí òun bá rí ìjà hallelujah. Àtẹ́ àtẹ́gùn àbíkò ń jẹ́gùn ẹ̀ wọ́n lọ́n ṣe wọ́n ṣe fọ́ọ̀mù tí ò jẹ́ jẹ́ ìdè. A bọ́ fún ogun wọn. Pátá àròbó ìmọ̀ọ́tì kò ní ní àìdíà kankan tó lè ṣe. Hallelujah. Ọlọ́run sọ fún fi dán mi wò bí mi kì yóò ṣí fèrèsé ọ̀run. Àbí kí ló wà ní ìfúnfẹ̀sí wíńdò ló kú gbogbo bíi. Bẹ́ẹ̀ ọba wà ní ilé tó wà lókè. A rí nǹkan tó wà ní opportunities ideas ń jẹ́ bẹ́ẹ̀ àwọn tó jẹ́ tí ọlọ́run wọn ní àìdíà kankan ó ti kú mọ́ wọn nínú ìwúra. ọkùnrin méjì ló wà ìbùkún ni fún ọkùnrin náà wọn ní men àbọ̀ pẹ̀lú èèyàn púpọ̀. ìbùkún ni fún ọkùnrin èèyàn kọ́dá ó sọ̀rọ̀ ẹ̀ lọ́dọ̀ ọlọ́run dẹ̀rẹ́ ọkùnrin jẹ́ méjì psalm 8:4. kí ni ènìyàn
5: tí ìwọ fi ń ṣe ìrántí rẹ̀ àti ọmọ ènìyàn
4: tí a pè ìkíní ìkejì ni ènìyàn àti
5: ọmọ ènìyàn
4: ẹni tí èèyàn bí hallelujah ènìyàn ọlọ́run ló dá ẹ jẹ́ ká dá ènìyàn ní àwòrán ara wa gẹ́gẹ́ bí ìròyìn wa àwọn méjèèjì náà wà hallelujah ọmọ tí èèyàn bí èèyàn ló máa jọ ọmọ tí ọlọ́run bí ọlọ́run ló máa jọ bí ọlọ́run ṣe ń bí ọmọ nípa ọ̀rọ̀ hallelujah èrè àti ọmọ ènìyàn ẹjẹ́ wo àpẹẹrẹ genesis orí kejì ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún.
5: ọlọ́run sì mú ọkùnrin náà ó sì fi sínú ọgbà ẹdẹ́ni.
4: kí ló lọ ṣe ó mọ àbí láti inú erùpẹ̀ ó fi sínú ọgbà ẹdẹ́ni èèyàn kan nìyẹn.
5: láti máa ró.
4: láti máa ró.
5: àti láti máa ṣọ.
4: láti máa ṣọ.
5: olúwa ọlọ́run sì fi àṣẹ fún ọkùnrin náà pé nínú gbogbo igi àgbà ní kí ìwà kí ó máa jẹ
4: ṣùgbọ́n
5: nínú igi ìmọ̀ rere àti búburú ni ìwọ kò gbọdọ̀ jẹ nínú rẹ̀ nítorí pé ní ọjọ́ tí ìwọ bá jẹ nínú rẹ̀ kíkú ni ìwọ ó kú.
4: tí ìyá bá dẹ̀ kú kí ló ń jẹ́ bẹ́ẹ̀ hans ẹni ìgún ẹni ìgún náà fi ń kọ́ sórí igi yéṣù wá yéṣù wọ́n bẹ ẹni ìgún tó lè wà ẹni ìgbà àbí orí igi kọ́ náà fi kọ́ sí àwọn àdé ní àtúntì ìgún tó náà ní àgbà ìgbà tó náà ṣe yéṣù dẹ̀ mú fún yín ní ọdún apá ìṣe ìgbìmọ̀ ẹ fi ń ṣàyẹ̀wò ó lè gba àyè wá ṣé kò yẹ ká máa bọ́lá fún ìgbà tí ó ní ibi ní nǹkan ìgbà tó ń báwọ̀ ní àgbàdo ìyẹ́bí ti ní ìmúlọ́lá o ìmúlò jẹ́jú lẹ́kọ́túbọ̀ fún sí ẹ lè ṣe ìrìn lóníkó bèrè ó ní ọkọ̀ abalẹ̀ òní sí aṣálẹ̀ ilẹ̀ gbígbẹ́ ó máa bómi sí ló máa tún mú ẹ̀mí òun ẹ̀mí ọlọ́run ló mọ nǹkan tí ọlọ́run dá ọmọ bí tó pamọ́ ẹ̀ sí àmì ní orúkọ jésù kristi ẹsẹ̀ 15:1.
5: báyìí ni olúwa wí.
4: Yes.
5: níbo ni ìwé ìkọ̀sílẹ̀ ìyá yín gbé wà. ẹni tí mo ti kọ̀ sílẹ̀. tàbí tani nínú àwọn onígbèsè mi. tí mo ti tà yín fún. kíyèsí nítorí àìṣedédé yín.
4: ọwọ́ látara wa o.
5: ni ẹ̀yin ti tara yín. àti nítorí ìrékọjá yín. ni a ṣe kọ ìyá yín sílẹ̀. nítorí nígbà tí mo dé. kò sí ẹnìkan. nígbà tí mo pè kò sí ẹnìkan láti dẹ́hùn ọwọ́ mi akúrú tó bẹ́ẹ̀ tí kò fi lè rà padà.
4: sọ fún olúwa pé o ti kú pé ẹni ìlú ń bẹ̀sẹ̀ ọwọ́ tó fi rà padà yẹn ó fi ń ṣe tọ́nà rẹ̀ fún ẹ níbi tí a ti sọ pé kò sí mo máa fún ìlú ìlú tẹ láti ní lọ ìtura àti àlàáfíà ìfọkànbalẹ̀ wọ́n la ọlọ́run kún wọn lọ́wọ́ ẹ̀rọ rẹ̀. Àmì ìgbókun jẹ́ ìlú Kristi. Jehova Jesu Kristi Michael ńlá àti jẹ́ ìpèrè ńlá ìpè wa ló a má jẹ́ ìjà sí asán. Àwọn tó bá ń pè èyí ni pé ó wà fún gbogbo ayé ló fi ṣe tó ti kùnà ọgbọ́n rẹ̀. Tó bá sì kùnà kúrò mú ayé òdòdó ọlọ́run rẹ̀ ní orúkọ Jesu Kristi. Bí ẹnikẹ́ni bá fẹ́ dá wa lẹ́jọ́, ọlọ́run fi dá wa lọ́rẹ́. Jésù yóò ṣe ìdájọ́ àyè àti òkú. Jésù náà máa tọ̀rọ̀ ní pè wá. A wà lọ́dọ̀ nínú wa. Mo pẹ́ tó fẹ́ ṣe ìdájọ́ wa. Wọ́n gbọ́ gbọ́. Wọ́n ní ìdájọ́ rẹ̀. Bí ọlọ́run bá wà pẹ̀lú ìwà tí wọ́n fẹ́ fi wọn dà. Jẹ́ kí àwọn ìtàn wọn kó já sí ọ̀tá rẹ̀. Bí bá jẹ́ ohun tí ọ̀tá ti sọ, bóyá òòrùn ló fi sọ. Nígbà tó yọ jáde tàbí òṣùpá tàbí ìràwọ̀ ní orúkọ Jésù Kristi sí wọ́dọ̀ ìkíní. Jésù ìrẹ́ ní ìròyìn dúdú yẹ pẹ̀lú òòrùn ńláradá. Jẹ́ kí òòrùn ńláradá kó wà sórí àwọn ìrìn. Ní ìpín ní wọ́n ṣe ń rìn ìrìn ká lè máa yẹ wọ́n lọ akókò ní ìrìn àwọn ìlú wọn fún kí wọ́n ṣe é kìlọ̀ ní ìsìn ìrìn àwọn.
6: adupe lowo yin baba wa Reverend Dr. Lagun Adesanya fun asayan oro emi si itasale yi adupe fun emi si olorun nlo aye yin won gbalajura pe be tin jawo fasin ise oluwa ba tin pe yin te nje wa olorun oba emi yo se gbogbo ise yin ni ase pe eni tenugbo lo bi oro ijoba oro na ti gbogbo wa se wa nle pa bayi olorun ni se lewo fun ko wa ami ni oruko Jesu fun gbogbo yin te wa fe imo si waju si lori akore oro ti baba ti fi ba wa soro ni asale yi bo ye fe ki baba ko gba yin ni imoran kan tabi ikeji tabi fe ba baba soro ni ida kan kan tabi fe ke awon baba ko gbadura fun yin kan pase si bi orisun ibanije aye yin tabi o ni ohun kan ti e dawole tabi ti e fe dawole ti e fe ki awon baba ko fi adura ran yin lowo e le re fe lati ki awon baba Reverend Dr. Lagun Adesanya sori awon ero ibanisoro yi nigba ti won ma ba yin soro ti won si ma pase oro si bi igbesi aye yin ti aye yin o si ma gba atunse igbesi aye yin o si ni ri bakan na mo e ko awon baba Reverend Dr. Lagun Adesanya sori awon ero ibanisoro yi 08059681221 08059681221 tabike pe 07065896331 07065896331 mo so wa gbadura pe bi won ti ma gbadura fun won ti won ba pase oro si bi orisun ibanuje aye re ibanuje aye re yo dayo ebe o ma wa fi isa lo ni asale yi lori eto yi eto wa opo igbala nigba ta tun ma pada bo ni ose to bo lati tun jo gbadun ara wa lori eto yi eto opo igbala ani gbogbo jijade ati iwole wa ni ose yi ni yo mu imisi ati ibuku olorun dani ire o daro

ìdídé pẹ̀lú ìlú olórun alaye prophet peter bí ọ̀làdẹ̀jọ́ glorious child wákàtí ìgbédídé ó tún ti tó àsìkò fún ọwọ́ olórun láti kan gbogbo ènìyàn nípasẹ̀ ọ̀rọ̀ agbára láti ní ìlú mímọ́ pẹ̀lú àsọtẹ́lẹ̀ agbára lẹ́nu wòlíì wákàtí.

0: peru osogbo osogbo ibada ibada shagaw shagaw ngo ba pe won tan ni won se wa pe en ti o wa wa bo ye ti o wa kedere aye ti sabisi la ta bo ti yo sa bo ti ko careless to most soft tele bi ami re ba loke o ni ja pa pe aye se wa ri adure le ta bebe awo adure be ni olodum mo be o sa abe ebe to ba ye ko ora wo si bo ye ko mo yi nle baba bo ti ko mo mi o careless to wobi wobi oba re kedere ko sa so ti ewo o le wa so egbe o le wa so ore o le wa ba tere o ah baba bo ti ko mo mi careless to
1: ma
0: je ja pa pe ti won dele
1: mo
0: si ke mi peter busayo lade jo careless to
1: ah
0: o ja ye mo mi
1: bo
0: ti ki careless to eyi te nsise ijoba bo si ko kele to gbadu akomo dara gbadu akomo dara kama ko ba o bo ti ki kele to baba mo je da pa pe aye ojo ti lo o ya
1: no no mata o kele saya
0: ebe ebe be be olorun be be be
1: go
0: pe yen na wo si papa
1: Pariwo
0: jẹjẹ jọ dúró
1: Pẹ̀pẹ̀
0: olúwa dìde. Dàmí lọ sí lọ́dọ̀ ọjọ́ ló máa jẹ já pápẹ́ ayé.
1: Ó
0: yá. Alleluia, ó gbàdúrà kò sóore ọ̀fẹ́ púpọ̀ láti gbàdúrà, bọ̀ já pàdé lọ́la. Bí èèyàn bá ti rí ìrànlọ́wọ́, irú wọn láyé máa ń pè ní àkàndá. Màmá, mo ní ìránṣẹ́ ọlọ́run kan, wòlíì ni, ọmọ ọlọ́run ni. Sà, ó mà ní orí ọ̀fẹ́ o. Sọ wá tó máa wò bẹ́ẹ̀ a lórí ọ̀fẹ́ jùlọ, a ṣe kíní kan jùlọ, a ṣe kíní kan jùlọ. Bọ̀ tí o bá ka ẹni tí mò ń sọ yìí, kì í, mọ̀ ẹ̀gbọ́n, àwa náà àti èbó ti ẹ̀pá àti ẹ̀ lọ sẹ́kọ́ndì skul, owó ọ̀ka nǹkan kan, ṣùgbọ́n gbà ọlọ́run mi gbéràn lọ́wọ́ dìde. Sà, gbogbo àtà ń sọ̀rọ̀ à ń wò lókè bí ẹni pé ọ̀dọ́ rẹ̀ láti kọ́ ṣe olúwa ni. Sà, kì í ṣe pé ó lànà ìtì tá à ní, mọ̀mọ́ kì í ṣe pé ó lànà ìtì, bàbá tó ń gbọ́ mi ẹ̀ kì í ṣe pé ó lànà ìtì, ìrànlọ́ ni ó já béèrè fún. Bí ìrànlọ́ bá dé ìpèrè ọ̀fẹ́ ọ̀, bàbá tó ń gbọ́ mi, bí ìrànlọ́ bá dé àwọn ọmọ ọ̀tọ́jú rẹ̀, bí ìrànlọ́ bá dé o kì í ṣọ̀lẹ̀, bí ìrànlọ́ bá dé wọn ó rí pé èèyàn ni ọ́, bí ìrànlọ́ bá dé wà á rí pé ó láwọ̀, sígbà tí ìrànlọ́ ò bá sí làwọ̀ yẹn máa ń sì lèèyàn máa ń gbójọ dórí rẹ̀ lọ. Ẹ̀ọ́lá ni ó yá pàdé kankan tó fẹ́ kọ́ lọ́n kò ṣe fún ọlọ́dún sínú wáṣẹ́ ẹ̀bí lòun máa mú bọ̀ lọ́la tó bá ti dé Mose last bus stop bèrè address pé number 27 Awoni Street off Luton nílùú Mose láago mẹ́sàn-án láàárọ̀ la tó bá dẹ̀ rí ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi lórí YouTube bẹ́ẹ̀ ni lọ tẹ́ Prophet Peter Oladejo lórí YouTube tó bá ti gbọ́ mi rí já pàdé tó bá ti rí mi rí já tún pàdé lọ́la yóò dára fún ọ pèmí sí nọ́mbà yìí 00297-66529 second number 00334-4-7282 ọlọ́run sọ fún èmi wòlíì ọ̀làdẹ̀jọ pé wà á rí ìrànlọ́wọ́ mo retí ẹ lọ́la God bless you.
2: Bó dé sí ọlọ́run ó wà ló bá mi ṣe.
3: Àyípadà rere yóò gùn bá yí onímọ̀jìmọ̀ ẹ̀yọ̀. Bí wòlíì ọlọ́run aláàyè. Peter bí ọ̀làdẹ̀jọ glorious child. Bàtú ti wọ́n ní orin àjò àwẹ̀ àgbàdúrà. 21 days annual fasting and prayer. All my reproach to glory. Ó fẹ́ ẹ̀jẹ̀ mi lọ́gọ́ la kò rí ìrìn àjò yó. Pẹ̀lú ọ̀pọ̀ olórí ẹ̀mí ló máa mínísítà. Wọ̀lí ọlọ́run aláàyè. Ẹni tí ọlọ́run tó wá ṣiṣẹ́ ìyanu. Prọfẹ̀ Peter bí ọlọ́dẹjọ́. Glorious child. Wọ́n máa ṣiṣẹ́ ìrúṣẹ́. Láàgó mẹ́fà ìrọ̀lẹ́ lójoojúmọ́ sí ẹ̀. Látọjọ́ Saturday Sẹ́kùn. Bí Friday 27th June. Bébí ìjọ Christ Ambassador Prime Ministry Okurite. Number 27. Awoni Street. Afrik Road Mushi nílùú Èkó. Láti mọ ọkọ ọlọ́run ẹ máa pè. 08029766529. Olúwa sọ́dí ògo. Ọ̀gá ayé ń torí ẹ̀gàn mi. A ó ti máa pa.
4: My people, don't sleep. We must sleep. Tibani ke must sleep. We must sleep. 24 hours. Ah.

0: Fela ni bẹ́ẹ̀ play.
1: Ó sì fàṣẹ bá fẹ́.
0: Ipa obìnrin bẹ́ẹ̀ play jọ.
2: Ṣé yìí lè jó ni? Ẹ ń tiro, ẹ ń tẹ́pa, ẹ wá ń dá sọ́rọ̀ ijó.
1: Dèrò ìtẹ́ lẹ́nu ẹ, èmi ti fa ánú ijó alẹ́ òní. Ẹ dáyàn mọ́.
3: Ọbẹ̀ lẹ́wọ̀, kí ló fa tó tó mọ̀?
2: Bàbá, ẹ̀yin náà ti sọ̀pánù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ala tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
3: Bàbá àgbà tẹnu bẹ dúró bí ṣe ògbó ló gbogi bàbá àgbàdúrà mi gbà ló sọ̀pánù.
1: Tó jẹ́ pọ́nà ló yọ mí lọ́wọ́ à ń tẹ̀ kòlùbà. Mo bọ́ lọ́wọ́ ara síta, ọ̀rọ̀ sísọ mi ń jáde ara báyìí. Àtẹ́lẹsẹ̀ tó wà mí lè mọ̀, ìyẹn ti dàbí sẹ́yìn. Èwo ni kẹ́yàn máa ta gègé bí kẹ̀kẹ́ Mario? Ọlọ́run gbà wá lọ́wọ́ ìsan fi ni pamọ́, àwa fi ni ṣẹ̀sí. Ìdè mi já, ojú tó bá fàkókò ẹni ṣòfò. Ajẹ́ ìgúnwà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, Off Abarojẹru, Ikọ̀tún, Lagos. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0068216859. Lẹ́ẹ̀kan sí 0806821 6859. Dèrò ǹkẹ́ ò sì nà ẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó mú dọ́dọ̀ bàbá àgbà kó náà lè sọ̀pánù.
4: Orúkọ mi ni bàbá àgbà tẹni bẹ́ẹ̀dì lójú ìlú màkà oníṣègùn ìbílẹ̀ tó ń fi wí àti gbóṣọ mara ilóore. Mo kí gbogbo àwọn bàbá màmá àtàwọn àbúrò rẹ wípé a ò ní fà ìsàn lùgbà.
5: A wà ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, Off Abarajẹ Road, Ikọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806821 6859. 0806821 6859.
4: Lórí àwọn àìsàn kan sí kejì tá máa ń sọ̀rọ̀ nípa ẹ̀mí àìsàn inú iṣan tàbí wọ́n tó ní àwọn káàbì arúmọlé egun. Mo ní kí lọ́pọ̀lọpọ̀ tó máa ń fà á torí bá lòmí ò máa tó máa ń fà á bó ṣe ń rìn táti rìn gbogbo omi pé ọ̀pọ̀lọpọ̀ míì tó ti ṣubú rí. Abẹ́ tó ti ní jàǹbá mọ́tò rí. Abẹ́ tó ti ṣiṣẹ́ bóyá iná ló ń dá tó ti fara gba iná. Oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fa pé kí àti orí kí ó dogun kí àti bẹ̀rẹ̀ ìṣàdúrà kó di ọ̀nà. Mo níwọ̀n tó bá ti ní àpẹẹrẹ gbé bóyá ara ń romí apá ríru ẹsẹ̀ kíkan ẹlòmíì máa rìn lọ́ba ìbà tó máa bọ́ lẹ́sẹ̀ tó fẹ̀ jábọ́. Tó bá ti láwọn àpẹẹrẹ tètè mọ̀ wípé àìsàn tàbí àrùn ló ń bọ̀ ní àgọ́ ara rẹ̀ yẹn àti ìròyìn gbogbo ìbàdí kó máa bu ọ́ṣọ ní gbogbo ìgbà káti ìròyìn gbogbo kétí ó máa pariwo káyà ó máa lù pìpìpì ẹnumí àyè àdó ó máa jáni ẹnumí apákara láti òkè désàlẹ̀ ní òkúta ìta ẹnumí ìgbà gbogbo nǹkan ló máa ṣe pìpìpì inú àgọ́ ara rẹ̀ tó bá ti láwọn nǹkan báyìí.
5: A wà ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, Off Abarajẹ Road, Ikọ̀tún. Gbogbo ibi tẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé Ikọ̀tún roundabout. Ẹ̀wọ̀ Marua tó ń lọ sí Abarajẹ Road. Tàbí tẹ bá ń gbọ́kọ̀ bọ̀ Abarajẹ Road ní kẹ́gbèrè. Ẹ bọ́lẹ̀ ní Dele Ara Bus Stop, apá ọ̀tún ìrọ̀lẹ́ yàsí. Nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, Off Abarajẹ Road, nílùú Ikọ̀tún, Lẹ́kọ̀ọ́.
4: Ibẹ̀ bàbá àgbà wa, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi pè mí.
3: 0806821 6859.
4: Ẹ̀yin náà máa bọ̀ gbẹ́ ní àfíjí ìròyìn tàfojúdà. Àwọn mi ò tiẹ̀ láwọn òfẹ́ ní ògùn ìbílẹ̀ máa sọ bẹ́ẹ̀. Ẹ máa sọ bẹ́ẹ̀ owó tí wọ́n fi ń gbalẹ̀ ọmọ iye owó tó ọ̀sán lọ́dọ́ sí ilé tó ọgbà tó dírẹ́sì mọ́ ẹ̀ ìdágùn ara rẹ̀ ń jọ tọ́jú ẹ̀. Tẹ̀gbọ́n adé mà ní nàláìnà. Má bá a sọ pé nàláìnà bàbá àgbà tẹni bẹ gbogbo bá ti dé ìdá kọ́ máa fún ẹ tọ́ bá ti lòún àgbo ara mo lo òdì níbi yóò sílẹ̀ ìwọ náà dáwò kọ́ máa bọ̀.
5: A wà ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, Off Abarajẹ Road, Ikọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806821 6859.
4: Ìwọ́n láti rìn gbogbo fún bóyá ọ̀rìn wọ́nkú wọ́nkú ọ̀rìn ọ̀rìn tẹ́ kòlùbà ẹlòmíì etí ẹ̀ máa pariwo ni ẹlòmíì bí ṣe ń rìn lójú ọ̀nà ni ó máa jókòó bí ṣe ń rìn ló máa jókòó. Ẹ wo gbogbo àwọn bàbá wa màmá mi tẹ́ ń wò tó jẹ́ pé bá ṣe ń rìn ẹ máa fẹ́ rẹ́ rìn ẹ má rẹ́ rìn. Bó ṣe ń ṣèyàn wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi ń di òun nìyẹn kì í ṣe pé bá ṣe bí àwọn náà nìyẹn ìwọ tó wọ ẹ̀kú àbẹ́gbẹ́ kara kú tó tètè jáde báyìí kó máa bọ̀ wá fún ìtọ́jú àti ìmọ̀ràn nípa tewékegbò.
5: Ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, Off Abarajẹ Road, Ikọ̀tún.
4: Lọ́dọ̀ bàbá àgbà tẹ́ ń bẹ́ẹ̀ lójú wá fún ìtọ́jú tó péye ọ̀rìn wọ́nkú wọ́nkú ọ̀rìn ọ̀rìn tẹ́kùnùbà àti ìrìn di ọ̀ràn fún wọn. Ìwọ́n gan gbogbo ìbàdí gbogbo ẹ̀yìn ló ti di wàhálà. Bó ṣe ń bẹ̀rẹ̀ ní ọmọ tó má jẹ́ kí tí o bí bẹ́ẹ̀ tó bá ti lápẹ̀rẹ̀ kéékèèké tètè gbéra báyìí.
5: Máa bọ̀ sọ́dọ̀ bàbá àgbà. A wà ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, Off Abarajẹ Road, Ikọ̀tún. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806821 6859.
4: Gbogbo àdúgbò tó bá ti ń gbọ́ wa báyìí bètè máa bọ̀ lọ́dọ̀ bàbá àgbà lórí àti ìlú gbogbo ni àti ṣègbọ̀nsẹ̀ ń dọ̀ràn ní ìtẹ́lómi tí bá gbọ́ náà ṣàánú wa tó bá gbé wọn gbowó ká tó ṣe ìgbọ̀nsẹ̀ ni bẹ́ẹ̀ṣẹ̀ ń gbọ́ mi pábílẹ̀ mẹkáníìkì ni ẹlòmí ẹ̀rí lè bá sọ̀rọ̀ nítorí bẹ́ẹ̀ lómi ò lè náwó ṣàjọ rẹ̀. agbo ara ise pataki lati toju e jade ba e jade ke ma bo gbogbo e de ro pe boya mo ti lele ko si se ma so be sugbon olorun oba fe nikan si je nikan lo bọlọ se ma ti ko se ti ma bo so do wa olorun ti n gbadura a ti mo pe adura ti gba ko to gbara le ni to ba ti ra pere gbogbo olorun ni but am bo lese re I say, come, but that by the lower lesson, I think we do the upper room, a better room, I think we are going to have a party. I will be more, or the room, or the other room, the other room, and the other room. And then if you don't know, I need you. And you might be the cartoon or the jacket. So, my idea last all night to come back and say, I got on with your love, Tom Bell, but go on now. This is what you can see back to a land where I don't for a city to Mambo.
5: See number 20, Amoka Street. Daily Arab bus stop off a bar and your own equipment.
4: No, no, the bag, but tell me what you do.
5: Error Banish Rowa is 080-6821-6859. It's
4: 080-6851-6859. Lori ti owo ti gbuto mu kara yin se kende kende elomi ni mato ti o toju mato eyin lo ri gese ni gege be na lo ara wa ara da bi mato ni ti a ba gbe mato so na ta ba sa ni se mo le ta ku loju ona oluwo ni won ti wa laye so ti je so ti mu to n ba do to si jo toju ara ri ta mo wa so ro ko bye bye le ra wa o ti won jido iro na ma pa ma ba so be o baba agba te ni me gbe gbogbo ri ti mo n de mata adu ana ma se se ni bo ya gbara lo n te ni ara yin o ni owo kan mi gbe kara ro mi to ba ti wa ri awon apere kan ogbodo gbe igbese lati wa toju ara
5: ni number 20 Amoka Street Daily Arab bus stop off Abalaje Road Ikotun ero banisuro wa
4: 080-6821-6859.
5: Amoka Street. Daily Arab bus stop off Abalaje Road Ikotun.
4: Tete ma bo ko ma bo mo se soro yi lokun lobe lomode lagba olodo mi so wa den to ma ti lo a to se afi won se yewe sugbon kankan lo se oku fai te ma ti ni papa nku ni ese nku ni abi won to ti sise agbara ri iwo to ti ba won se idana lori frisi ti na ti gbogbo ara o ma fa ki sara abeja o ba nje ko week ojo ori ma nfa ale to ba ti fa ti ro titi ma bo sagbade wi ma rubu ta kele lodo baba agba se ri be ojo ba ti bege won ni ah baba won ni towo la ma du obe a ki ngo kere ma du obe eh eyin wa ti fowo ro iye ko ko loju eyin e gbiyanju mo ti wa bi tele mo ti e ma so be o be se ngo ni la iye dide fia e ma bo fia o be je ti e wa e mu gbagbo yin lowo te ba tin bo so do baba agba se ri be
5: ni number 20 Amoka Street Daily Arab bus stop off Abalaje Road Ikotun
4: e wa ke wa jafani ni ati gbe ni afiji eyin me didi ke ma bo kilo se o kilo yu elenu wa lati da mo lo wa nu agba re to ti fa so boya ati ni gbogbo ati gbe se ju wahala gbogbo egbe kara ku tai tai je je ni bi ni e le wo si bi ni olodun mi je ka wa ro bo fa ofa buruku oni ba wa fe fe buruku oni fe lu wa ori si se ona lo gba wa elomi afe fe ni ti e elomi ofa lo fa elomi ko si ba ti e se mo to ba ti de eyin lo mo lori ba se bi ati aye wa ti to ba e ka si pe kilo fa ti le so ju orun lo ti se lo ni abi ngba te lo ni kan se ba e bi te mo boya boya to wa ti dagu ara to wa n bara je ki o mo ba do ni ara ni oje ni oje olodun je kari sugbon te ba ti wa ri e je ka to ti gbe mo se ka mo pe odo baba gba se n be loju
5: ni number 20 Amoka Street Daily Arab bus stop off Abalaje Road Ikotun
4: member baba tell me the number
5: ero banisuro wa 080-6821-6859 080-6821-6859
4: e ma le ti nawo abe ti deli kan ni e mu gbagbo ndani e won ni bi na o ba tan la so e je tan le kan ma e gba pe be ba ti ri mi lele te ba ti du rai ogun ati wahala ataisa to na la bo ti se
5: ewo maru atun lo se agbara je road tàbí ẹbá gbọ́kọ̀ bọ́ abáranjẹ́rò nìkẹ́bẹ̀rẹ̀ ẹ̀bọ́lẹ̀ ní délé ara bọ́ọ̀tù apá ọ̀tún rẹ̀ lẹ́yà sí nọmba 20 amọ́ka sùn délé ara bọ́ọ̀tù ọ̀f abáranjẹ́rò nílùú kọ̀tù lẹ́kọ̀ọ́.
4: ṣùgbọ́n bàbá àgbà wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi pè mí
2: 08026825
3: mo sọ fánù.
1: tó jẹ́ pọ́nà ló yọ mí lọ́wọ́ à ń tẹ̀ kòlùbà mo bọ́ lọ́wọ́ ara síta ọ̀rọ̀ sísọ mi ń jáde ara báyìí àtẹ́lẹsẹ̀ tó wà mí náà mọ̀ ìyẹn ti dàfi sẹ́yìn owó ni kẹ́yìn máa ta gègé bíi kẹ̀kẹ́ mario ọlọ́ngbà wá lọ́wọ́ ìsan fi ni pamọ́ àwa fi ni ṣẹ̀sí dìde mi já ojú tó bá fàkókò ẹni ṣòfò ajẹ́ ìbúwà lọ́dọ̀ bàbá àgbà. bàbá àgbà wà ní nọmba 20 amọ́ka street délé ara bus stop off abarajẹru ìkọ̀tún lagos state. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08062168 59 lẹ́ẹ̀kan sí 08068216859 dèrò ǹkẹ́ òsì rẹ̀ gbọ́n rẹ̀ lọ́wọ́ kó o mú dọ́dọ̀ bàbá àgbà kó o náà lè sọ̀pá nù.

0: to fẹ́ dàbí wúlẹ̀. Bàbá òkè òwe kalẹ̀ sí. Shop 10A. Oyekola Shopping Complex. Ládojúkọ Deeper Life Church. Jákàndé Gate. Egbòho. Ìsọ̀lọ̀ Ìpínlẹ̀ Èkó. Ẹ̀pẹ̀ 08094471143. 08094471143. Bàbá òkè o. Èmi kò kí gbogbo ẹbí rẹ̀ bẹ̀.
1: Ẹ kú dédé wòyí ní gbogbo ibi tí ọwọ́jà iléeṣẹ́ rédíò tẹ ti ń gbọ́ wà ìdé. Yorùbá ní igba tó tó gbá báyìí òun ló ń ṣọba gbọ́mi. Kọ̀ọ̀kọ̀ tó ń tó kọ̀ọ̀kọ̀ òun ló jẹ bálẹ̀ lódò tá a bá rí ògbóǹtarìgì tó mọ̀ nípa ewé. Iṣẹ́ tí ewé ń ṣe, egbò àti oje igi iṣẹ́ tó ń ṣe. A ti mọ̀ yí pé onítọ̀hún ni wọ́n ń pè ní ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀. Ẹ máa wò pé mò ń pa àṣàmọ̀, kí nìdí àṣàmọ̀ mi? Mo tún ti ní àlejò pàtàkì gẹ́gẹ́ bí ìṣe wa. Bàbá, ẹ bá mi kí ara alẹ́ kẹ̀sì dárúkọ yín.
2: Ẹ ṣeun Atọ́kùn, orúkọ tèmi ni Taofeek Ajiboro, ẹni tí gbogbo ayé mọ̀ sí Bàbá Òkè o. Òun náà ló ń kí wa pé ní àlàáfíà Ọlọ́run ọba kò ní fi gbogbo wa sílẹ̀.
1: Ẹ ẹ jẹ́ àṣàmì wìtìwìtì. Bàbá Òkè o, a mà tún rí yìí.
2: Ẹ ṣeun Atọ́kùn, bẹ́ẹ̀ náà là á bí ni. Bó ṣe jẹ́ pé bílẹ̀ bá ti ń ṣú, bẹ́ẹ̀ náà ni ilẹ̀ mú. Òun náà ló fa tẹ́ fi tún rí Bàbá Òkè o lákọ̀tún nípa ìlera ara wa. Nítorí pé ẹ mọ̀ pé nípa ìlera ẹ̀dá, ó jẹ Bàbá Òkè o lógún púpọ̀. Ẹ sì mọ Bàbá Òkè o lórí pé Bàbá Òkè o kì í ṣe àmúlùmọ́lá o. Lórí nǹkan ẹyọ kan ṣoṣo, òun náà ni ṣara.
1: Gẹ́gẹ́ bí ìbéèrè tí a máa ń bí ní gbogbo ìgbà, kí ni àwọn nǹkan tó máa ń fa ìpèníjà ìṣara?
2: Ẹ ṣeun Atọ́kùn, lákàyè yóò ní dàrú.
1: Àṣẹ.
2: Nípa ìpèníjà tó máa fa ìṣàn inú ara, àkọ́kọ́ ń bẹ̀, òun ni pé téèyàn bá ní àrùn táǹpì ní àrùn gbajúmọ̀ rí, táǹpì ní àtọ̀sí, a máa ṣàkóbá fún ìṣàn ara. Ẹlẹ́ẹ̀kejì, òun ni kẹni tó ń bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládàá rẹ̀ lọ́wọ́, a máa ṣàkóbá fún ìṣàn ara. Ẹlẹ́ẹ̀kẹta, òun ni ká máa ṣẹ̀yọ́ bí ẹ̀mejì bí ẹ̀mẹta tilẹ̀ tó mọ́. Àbí káyọ̀ tí wọn kò tiẹ̀ máa jáde dáadáa kó máa jáde ṣeréṣeré, a máa ṣàkóbá fún ìṣàánú ara. Ohun tá a ṣàbápàdé rẹ̀ látara ilé ìgbọ̀nsẹ̀, gbogbo àwọn nǹkan wọ̀nyí, a máa ṣàkóbá fún ìṣàn inú ara tí kò ní jẹ́kẹ́jẹ́ oríbi lọ dáadáa. Tó bá yìí ti kóbá ìṣàn ara ò ní ṣe dáadáa mọ́. Gbogbo àwọn èèyàn sì mọ̀ pé Bàbá Òkè o mọ nǹkan méjì ju ìṣàn ara nìkan náà lọ. Lórí àìṣàn ìṣàn ara yìí tó bá ti wọ inú ara, a máa fa àìlèṣe déédéé fún ọmọkùnrin tá ń pè ní ìdákọ́lẹ̀. Ìwọ ọmọkùnrin tó wúra ẹ dáadáa tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ ó ti wálẹ̀. Àbíkọ tó jẹ́ pé ọ̀tí ẹ̀ nílé bá obìnrin rẹ ṣeré lẹ́ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Àbíkọ tó tiẹ̀ jẹ́ pé ní ara tí ò tiẹ̀ ní gbéra dáadáa dépò pé ọ lè ṣe ojúṣe rẹ. Mo nítọ bá ti nípa ìníjà nípa iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin. Bìdélẹ̀ máa bọ̀ wá Bàbá Òkè o ní Shop No. 10A Oyekola Plaza opposite Deeper Life Church ní Jákàndé Ìsọ̀lọ̀ Road. Ibẹ̀ ni Bàbá Òkè o wà báyìí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lè kó Bàbá Òkè o sí 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 08022613442 08022613442 ọmọ ọdún mélòó ni wọ́n? O tí ì ju ọmọ 40 years lọ. O tí ì ju ọmọ 50 years lọ. O tí ì ju ọmọ 70 years lọ. Tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì, ọ ti dà tó wẹ̀lẹ̀. Mo nítọ bá wá bá Bàbá Òkè o. Ìwọ ọjọ́ ó mọ̀ ìpé ní Ọlọ́run bẹ lẹ́yìn Bàbá Òkè o. Àwọn ò mọ nǹkan méjì o ju iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin. Tí kì í jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe déédéé lọ́dọ̀ aya rẹ̀. Lórí iṣan ara tí Bàbá Òkè o ń sọ̀rọ̀ nípa yìí, nǹkan tó ti ṣẹlẹ̀ sí mi gan fúnra mi rí ni. Tí mo sì lọ oríṣiríṣi oògùn lórí nǹkan yìí, tí nǹkan yóò lọ yóò tún padà wá. Nígbà tó yá ni mo pàdé bàbá kan. Bàbá yìí ló ṣètọ́jú àrùn ìdákọ́lẹ̀ ìfun mi. Òun ló fi já sí pé ní gbogbo èèyàn tó ń wá sọ́dọ̀ Bàbá Òkè o lórí ìdákọ́lẹ̀ tí máa sọ ọmọkùnrin dọ̀lẹ́. Àwọn náà gbà pé Ọlọ́run bẹ lẹ́yìn Bàbá Òkè o pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run ọba tó mú tiwa tó mú kó ń bẹ̀. Tọ́ bá dọ́dọ̀ Bàbá Òkè o ní Shop No. 10A Oye Kola Plaza ni waju Deepa Life Church ni Jakande Gate ti Isolo Road ibe ni Baboke o baba yi pelu ati lodo Olorun ti enu ni sori si ero bani zoro Baboke 080-944-71143 lekazi 080-944-71143 abi 080-221-3442 080-221-3442
1: Nle ti gbọ yen se mo npe Yoruba bo won ni iriri lagba on ti o ba ti se ni ri ki a wo san a o le so pe bayi ni won se se iwo san re Nle ti gbe lenu baba oke oyi on to ti se won fun ra won ri ni ki Olorun to lo eyan fun won eni Olorun wa lo fun won yi o tun wa je ki baba oke o na tun lo wa imo ku imo lati mo nipa itoju aisan isan ara baba oke o nipa aisan oni beta to mo nbara won rin ojura arabeku ati dakole kini yato to wa laarin meteta
2: esun wa tokun idakole ran tin ba obirin re sire to je ji pe ni yo le se ndede bo si ye ko si sugbon ko na lagbara lati fi emekeji arabeku ara o dide laarin seju kan ti meji ara ti wale ojura nti te ara o dide keyan fe ba obirin re sire yo da igba to ran ti nkan kan ara re o ba wale ti o ba ti ri be ndele ko ma bo wa kan ti baba ki o lase lodo Olorun lagbara lodo Olorun to ba dogo baba okan ogba Olorun lodo wa o mi si ba wa ti
1: baba oke o ka ma te si waju ti ato si pe nkan lomokunrin aisan shara yi se o ni bi to tin ko ipalara ba obirin atokunrin lapapo
2: e se won wa tokun be ni gbogbo alama ipo ni se ni waya na mara nigba ti eje o ba ti ri bi lo bo si ye ko ma lo to ninu isan mara yo bere ma mu awon ipinija kokan wa akoko na mu pinija o se se ko je ti kwa rin laarin seju kan si meji ka bere si ma mi elele elomi yo ma rin gege bi eni ti bata fe boyo ninu ese re ka rin ka ma terin elomi yo da bi gba to te igbo mole ni tori pe atele so ma kan gorogo elomi pajapaja lowo pajala pajalese elomi owo ma gbon be ni gbogbo aro bere si ma gbon elomi nbe nko ma rin kakiri inu ara titi eni abi kinu ara bere si payan elomi nbe o ti eni lorun su deede kori ma fu elomi elomi ese re yo bere si wu ni ka te bayi abe kelomi o ti eni ri gbe ese si deede dada eyin yo ma fa elomi so ise ese ko ma fa elomi so ise apa ko ma fa yan so awon nkan yi ipenija isan inu ara ti eje ori bi wole ninu awon ise ni awon yi lo nsakoba fun awon ise yi pelu ogbo lodo Olorun to ba dodo baboke iwo go gba pe ni Olorun be leyin baboke ijori baboke mo nkan meji bu ise ara yi ti ma so omokunrin di ole ti ko ni je ki omokunrin o soju ise dede abi to ma so ara di ole ti ko ni je keyan rin dede dada ti ko ni je keyan le gbese dede ki salenu ma kanyan kayin ma fayan opa yi ko ma ro ni gorogo eruku ko bere ti ro elomi elomi nbe to ja ni gba je pe pajapaja owo pajapaja ese kaya ma lu pipi kalomi ma ro orun su dede ko ri ma bere ti fo ni gorogo ko ju eyan ma su elomi nbe go ma rin kakiri nu ara emi abi ki nkan ma so kulukulu abi ka ra bere ti fayan to ba ti ni ipenija yi pẹlú agbára lọdọ ọlọrun pẹlú àṣẹ tọlọrun tí mi ò fi ń sọrọ yìí tó bá dọdọ bàbókè o ìwọ náà gbà pé ọlọrun bẹ lẹyìn bàbókè o bàbókè o ti wá wà ní ṣọọbù nọmba 10A oyè kọlá plaza níwájú Deepa Life Church ní Jakande Gate ní Isolo Road ibẹ̀ ni bàbókè wà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 080-944-71143 lẹ́ẹ̀kan 080-944-71143 abi 080-221-3442 080-221-3442
1: o lagbara o ntẹdo o ba ma ma sagbara o inu imo yi pe aisan na sara o ku gbogbo nkan to po to bayi o ko sinu afi be se laye wa o de ti wa ye wa ye ke bayi awon ti iru nkan be yen se lowo lowo nile bayi bo se gbo yi won ti ma gbianju ati pe oju opo yin sugbon ka to ma ka seto yi nle opolopo awon ti ejo wa nilana kan na ma so wi pe e wa fun ajegun e wa fun ajegun sugbon mo ri pe eyin ma n fi nkan kan kun ajegun todo ti pe ajegun adayeba si iya to nbe laarin ajegun lasa ati ajegun adayeba na ati pe ki lo bi adayeba to wa ninu ajegun todo ti
2: atokun ibere te bere ibere to lagbara bu e ma to kun pupo ajegun adayeba ti mo so yin ko baba to bi baba baba mi lo na ajegun yi nitori pe ode ni won ọdẹ ni wọn àná ni ajẹgùn àdáyébá yìí nípa ìmọ lọsọkọ ọdẹ ibẹ náà ti bá pàdé nígbà tí wọn wá bá pàdé wọn ti sàṣọ tẹlẹ pé tí ọmọ ọmọ mi bá ti bímọ ọkùnrin nìkẹ gbélé lọwọ òun ni wọn wá pè pé bàbá òkè o àdìjú tó ń bẹ nínú ajẹgùn àdáyébá ti wá tó fi yàtọ tó fi jẹ pé ní ajẹgùn àdáyébá òun ni wọn pè ní
1: kábíyèsí lébi
2: báyìí tó fi já sí pé ní mo ti ná gbára mo ti ná gbòòrò mo ti lọ wá mo ti lẹyìn tó bá dọdọ bàbókè o àwọn náà máa rí i pé ọlọrun bẹ lọdọ bàbókè tòró lọ ń bá wa sí.
1: A dúpẹ́ fún ọlọ́run yìí pé ó ń bá yín lọ́wọ́ sí bẹ́ẹ̀ ṣe ń ta báyìí tẹ́ ń tọ̀ ọlọ́run jẹ́ kó di ẹran nídìí mọ́ lọ́wọ́ ẹ ká tó máa lọ ẹ bá wa pé àdírẹ́sì ọ́fíìsì yín lẹ́ẹ̀kan sí kẹ́dẹ̀ sọ ojú òkú ẹ wá farabalẹ̀ pé torí àwọn ẹlòmíì tí wọ́n ń tètè rí nǹkan mú.
2: Bàbókè ó ti wà ní shop number 10E Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ní Ìsọ̀nà ibẹ̀ ni bàbókè wà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pe àbókè òjì 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442 a sì ní ẹ̀rọ ìgbàlódé yìí tá a máa fi ti àwòṣèwò fáwọn èèyàn kí wọn náà máa fojú rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ara wọn sì máa rí àwọn ìpèníjà tó bá bá ìṣàn kọ̀ọ̀kan pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọba tó mú ti wá tó mú kó ń bẹ̀ mo nígbà ògbó tiẹ̀ náà nísòro sí i. Bàbá òkè ó ti wá wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ti Ìsọ̀nà ibẹ̀ ni bàbá òkè wà.
1: Òun lè ti gbọ́ yẹn gbogbo ènìyàn gbéra fúyà kó kọjá sí shop number 10A tó bá ti ń bọ̀ láti Ìsọ̀nà báyìí bí ẹni pé òun lọ sí Ìkọ̀tún tó bá ti dé Jákàndé Gate bí shop méjì sí mẹ́ta ó ti rí Oyekola Plaza níwájú ṣọ́ọ̀ṣì ńlá kan Deeper Life Church tó wà ńbẹ̀ ìwọ sáà ti wọbẹ̀ bèrè shop number 10A ibẹ̀ ni bàbá òkè ò kalẹ̀ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan sí 00-94-47-11-43 o tún lè pe 080-22-61-34-42 àìsàn kò ní fi àgọ́ ara wa ṣe bùgbé o ìwọ náà ṣe ìgbésẹ̀ wọn a máa retí rẹ nílé iṣẹ́ bàbá òkè ò ó dìgbà kan
3: náà. àrítẹ́rítẹ́ inú bá dídùn orójú kòkó báyìí.
4: Ojú lọ ṣìrí tí àwọn tí ìyàbọ̀ jẹ.
3: Ẹni ló ṣe.
4: Ẹni bá rí ọmọ ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni bí òye sòkìrí yẹ ká tọwọ́ bùsùn. Yóò rò pé irinṣẹ́ ti ní ló ń kọ́lá sí ìdíyelé lánìí. Bẹ́ẹ̀kẹ̀ òkè tẹ̀yẹ òní ti tọ́ sàdédàjì ọ̀nà tí ó ti kárí ìbọn bí èkó ló tọ́ fẹnu kan.
3: Àìsàn àtàrí yóò máa ṣe nǹkan o. Ìbí wa ni ṣiṣẹ́ báyìí lólùfẹ́ mi.
4: Ṣé èmi ni màá ṣàlọ́
3: wọ́n lọ sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bọ̀ ọ́kẹ́ kó máa láyé tó gun jà lẹ́ẹ̀rẹ́ fún nígbò jẹ ọ̀pẹ́ yìí tó rorogo rogo ara títa jẹ ara títa ara yíyí nígbà tó máa bọ́ lọ́sọ̀ ọmọ ènìyàn tó fún ọ kẹ́lẹ́ máa ṣẹlọ ṣeréṣeré tàbí tó pọ̀ lápọ̀ jù ìṣara tó gun so bàbá ọ̀kẹ́ ò lè nígbò jẹ àtúrà lórí èyí tí ìyá ẹ̀sọ̀ tàbí àrùn tó fẹ́ dàbí gúnlẹ̀ bàbá ọ̀kẹ́ ò kalẹ̀ sí shop 10A Oyekola Shopping Complex Ladojukọ Deeper Life Church Jákàndé Gate Egbòro Ìsọ̀nà ìpínlẹ̀ Èkó ẹ̀pẹ̀ 08094471143 08094471143

0: Oni ki la ti ba ni toro la le foro lo. Olo kalu kaye eleme won. Eka le gbogbo omo Nigeria ati gbogbo eyin te wa loke okun fe mi obi emi re o. E ti gbogbo aye npe ni ologuru omo baba tin be leleru arokan re. Arokan ti fe kun asun dake mo gbede. Ile ise Fin International. Alias Baba Yisa, awon ni si onigbo we eto yi. Ile ise Bond FM 92.9 ibe la wa ta ti dabi edun ro bi owe. Ele nbe won. Aku aseku odun odun leya tore koja adupe mi lagba lo Olorun temi o soju wa ni o si dudu bayi lo etima ko da ba ti gbo mi etima pe n to ni ba ni mo mu wa ile ise baba Isa awi konko loju Oloro baba ti fi gbogbo oba moju to iwosan igbaye gbadun gbogbo eyan awon na ni atun ni ki wa o be ba ti ngbo mi e ti mo pe emi ati baba Isa ni bo ti je pe baba Isa soro mu eran be ko re emu eki eran be ko re ame ko kan tin ba ri agba mu bayi a jo wa si studio ni a jo wa seto adupa o ṣugbọn kin to se gbogbo e je kin so number baba Isa kai na lanfani ati ko le 08054276137 081 39 68 24 21 081 81 71 33 50 081 48 25 60 32 Àwọn nọmba yìí ẹ pé bàbá Yísá sólẹ̀ mo sì mọ̀ wípé gbogbo ń tẹ́rò gẹ́gẹ́ bí àjàgà tí ò lè bọ́ mọ́ ọ́n Ọlọ́run gbé agbára fún bàbá yìí gbogbo ayé nísìnyí ròyìn rẹ̀ kódà ibi agbára káàárọ̀ ọ̀hún pọ̀ dé ogunlọ́gbọ̀ àwọn èèyàn ní ẹ̀ jà sí pé èmi ni wọ́n sanwó rédíò èmi ni wọ́n sanwó rédíò àbẹ́bù oríṣiríṣi tí ẹ ń fún bàbá ni káwí ni àwọn náà kọ bàbá ni ẹ ń bá ọba tajà ìpè yóò gbowó òkúta tí mo fi mí lọ́kàn balẹ̀ nu mo mú bàbá wá lónìí o èmi àti bàbá lájọ wá láì fọ̀tá pé ẹjẹ́ kàn sí wọn. Ó tún fi dé o bàbá yìí sáré gbogbo lójú ọlọ́rọ̀ àkàrùgùdù lọ́kẹ́jọ ẹ̀kọ́ gèé bàbá sọ̀rọ̀ nípa àwòsàn ìbílẹ̀ tí kò ṣèlú ṣe rẹ̀ dámúṣẹ́múṣẹ́ bàbá yìí sá olùdarí ilé ẹsẹ̀ Fin International ó ní gbogbo èèyàn gbé ní gbòòsà mú agbára gbé egbòogi tí dákùkù lajà ábà ìgbà tí wọ́n béèrè sá kí ni tí ọ̀la mú ogun ayé ni ogun ẹnu àkókò àfọwọ́fà kéèyàn má ti dàgbà tó nǹkan láti má kọ̀ rókó di wàhálà má ọkọ̀ akọ ọlọ́run ká ìwòsàn ẹ̀dínwó tó ti padà dé nílà báyìí gan gbogbo ìtọ́jú yòówù sọ bá tà ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún péré ti N$50,000 lọ́sàn-án tó sì ṣògo bọ́lá ọ̀hún ọtá kò tó olùkọ̀yọ ọwọ́ àrò pé ikú lọ́sàn túnù àwọn ọlọ́gbọ̀n yọ máa bọ̀ ẹ ń sì gbàgbé pé ọsẹ tó péyà ń dà wìtìwìtì ọsẹ tó péyà ọsẹ táwọn èèyàn ń wẹ̀ tí wọ́n fi ń soríire àwọn èèyàn ọjà ti ṣeré ẹgbẹ̀rún méjì àbọ̀ péré ni èèrè owó mẹ́rìnlá láì yí tó kẹ̀ bàbá ìkú bàbá Yísá wọ́n wà nínú abáfọ́ ti wá ògúrò bíṣìt jímù 081 39 68 24 21 081 39 68 24 21 bàbá Yísá ló ní àǹfààní ẹ̀dínwó yìí ìwọ náà jẹ́ bẹ̀ kó tó tán.
1: Mo kí ni ọmọdé, mo kí ni àgbàlagbà, bẹ́ẹ̀ mo kí onílé mi ká lélo. Mo kí ni gbogbo náà pé a kú àlágbá ọdún tí a ṣe kọjá rẹ̀. Onílé mi rẹ̀ lóde ká ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. Èmi tí mo kí náà ni bàbá Yísá kí gbogbo wa mọ̀ sí Adisebi International Limited. A kú ọjọ́ mẹ́ta, ọjọ́ àgbà ọlọ́dún ìwé kò ní fi san ara wa jẹ wá. Ṣùgbọ́n ká tó rìn ẹjọ́ kí a tó sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa kí a lè ní àǹfààní kan àti ìkejì níbẹ̀. Òun náà ní 08054 27 61 37 08054 27 61

kan si wa lori gbogbo awon ero ibani soro wa yi ti e ba ti pe wa bi o bo se je ti Olorun ni ti mo je alase ati gbogbo dasile ni se kini international limited mo ma gbe are jo soro ni ti bi lo bi bi o bo se je Olorun e ri pe bi odun ba pari bayi a ma fi ra wa ni awon ebi nipasẹ yi ise wa àwọn ìgbòdì èyí tí a ti fi sílẹ̀ ìtọ́rọ̀ jẹ́ pé ohun pàtún lọ bí àyà nípasẹ̀ àwọn tí wọ́n bá ní àwọn àìsàn pàṣẹ kejì.

bá ti ń yọjú sínú iṣẹ́ wa. Bákan náà, kí irú ẹ̀gbọ́n orí kan kó wọ́n mú ọ̀fọ́ ìyá ní gbogbo ìgbà tọ́lá ò ti lọ ṣàyẹ̀wò láì ní ìgbà ó ti rò pé bóyá malaria àbí typhoid fever kò ní iṣẹ́ ọ́. Ṣùgbọ́n nígbà tí yóò wá lọ ṣe àyẹ̀wò, wọ́n sọ pé kì í ṣe nǹkan ìlú nǹkan tó bẹ̀ láàmú. Irú yìí, ó lè jẹ́ àfẹ́lù, ó lè jẹ́ àmì sí, ó lè jẹ́ pé bóyá ẹni tó fi ń wọ nǹkan yẹn fún ọkọ̀ jálẹ̀ ní ibi tí wọ́n da ohun tí wọ́n fi kọ orí ẹ̀ sí gbọ̀ngàn nǹkan ti wọlé sí ẹ lára. Irú mẹ́wàá ń ṣẹlẹ̀ àìsàn tí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbìmọ̀ kò mọ ọ̀nà tí

ń sọ wá. Bákan náà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wá wà lóde òní bákan náà tó ṣe pé ó ń ṣe àwárí ìyẹn àìrọmọdé. Ó ti lọ sókè, ó ti lọ sísàlẹ̀, àìmọye scam, àìmọye ẹ̀ṣẹ̀ ni ti ṣe bákan náà. Kódà tó bá jẹ́ pé nǹkan oṣù rẹ tó bá jẹ́ pé kẹ lọ pẹ̀lú òbúrọ̀dọ̀ náà tó bá yọjú sí iléeṣẹ́ wa. Àtúnṣe máa ń wà torí náà bàbá wa ń ṣe ìwádìí dènà nípa ìgbòogi. Ìtọ́jú ẹ̀jẹ̀ pé ibi tí àwọn bá dé àwọn náà tó tẹ́wọ́ gbà á tó ṣe ìwádìí oríṣiríṣiì. Ìtí àbámọ̀ àwọn ò ní sọ pé àmọ́ torí náà bí ẹ bá jáde tẹ́ ẹ bá wá à ń fẹ́ láti pé ká ní ọkọ kábẹ̀ níyàwó. A ní ìbéèrè, a bẹ̀rẹ̀ ní àlàyé ẹ̀yìn ẹ̀ ṣe fẹ́ wa. Thank you.

ọ̀rọ̀ wa yìí 08054 27 61 37 08054 27 61 37 That is 08139 68 2421 08139 68 2421 That is 08181

0: Bàbá kó tó di pé ẹ máa bá rọ̀ só. Ẹ jẹ́ kó dókè lọ́hùn wọ́n ṣẹ́jú sí ni ìpolówó ọjà ńlàgbọ́mọ̀wò ọyá lókè lọ́hùn.
1: Mo ti tí ọmọ mi ló sì ti ìbá àbáyé sáà ló kan bọ́lá dúra lọ́rọ̀. Ẹni máa sọ fún òwò àdẹ́rù, ìwọ̀n tó fi tẹ̀lé lọ́mùn, kájí akáwagbò, màá gún màá lọ, wò bẹ́ẹ̀ kórí bẹ́ẹ̀. Ọlọ́run ló fún wọn ṣe o, iye tó wọ́n là á tún kọ̀, ọ̀nà tó ní àásùn là. Bí mọ́tò bá bàjẹ́, ọ̀dọ̀ mẹkáníìkì lọ́rọ̀ kan, bọ́rọ̀ ẹ̀dá bá torúkú fún. Àdúrà ló nílò ogun kò lélẹ̀

nǹkan yìí ní bá ṣe pé àwọn sísẹ̀mù ara ó ti ń rẹ̀ mọ́ díẹ̀ díẹ̀ ló fa arthritis àbí rheumatism kéèyàn mú lè lè dáadáa àbí kọ́ máa sáyà kódà pé nígbà tí ń tíyàn àbí kéèyàn lórí ní òpin náà kan kó ló kò bí ìgbà mẹ́rin àbí ìgbà ẹ̀yà márùn-ún ṣé a kì í sínú ilé àwọn ẹlòmíì kò tiẹ̀ lè gbé àwọn màmá wa bàbá wa ní ìlú àtọ́jọ́ pé ìlera gbogbo ni wọ́n kọ́ sílẹ̀ ṣùgbọ́n làwọn àǹfààní àti bí òkè ìsàlẹ̀ ni wọ́n kó wá nípasẹ̀ pé orúnkún àbí bàràdì àbí kókósẹ̀ àbí àtẹlẹsẹ̀ bó ṣe ń kan wọ́n bẹ́ẹ̀ náà ló ń mú tí kì í dẹ̀ sí pé wọ́n ní kéde kẹbẹ̀ gbogbo ilé tí ẹ bá yọjú sí iléeṣẹ́ wa mo fi ń bá inú gbogbo yín gba ọlọ́run kà ẹ ní àlàáfíà gidi ló máa ní tẹ́lẹ̀ kó rẹ̀ sáré torí pé àwọn bàbá wa wọ́n gbogbo nǹkan ó dẹ̀ fi lé wa lọ́wọ́ ẹ̀yìn ẹ̀ yọjú ẹ wá wo àràtọ́ ọlọ́run ọba tí.

54 27 61 37, it is 081 39 68 24 21, 081 39 68 24 21, at 081 81 71 33 50, 081 81 71 33 50, at 081 48 25 60 32, 081 48 25 60 32. Gbogbo ẹyin tí ògúrú ẹyin tí ó ń ru, ó jẹ́ pé bóyá iṣẹ́ ìdúró àbí iṣẹ́ ìjókòó, ó lè ṣe ìtọ́jú pé ní ọ̀pọ̀lọpọ̀ àsìkò hours láti fi mọ̀ ọ́rọ́ àbí láti fi jókòó, ṣùgbọ́n èyí jẹ́ kẹ́kẹ́ gbádùn ẹnu gbáyà mú ìfúnná lójú pé ti wà nínú ìgbésí ayé tó rọrùn tí ẹ bá ti kà sí ilé iṣẹ́ fún international limited. Nǹkan àbámọ̀ àbí sọ pé àmọ́ torí àwọn bàbá wa wọ́n ti wọ́n bá lóun wọ́n sì kọ́ akẹ́kọ̀ọ́ pé ẹgbẹ́ bá ta ọjà ilẹ̀pẹ̀ búburú òkúta. Torí náà ẹgbẹ́ bí sí wa o, gbogbo tá a wá kálẹ̀ yìí tí mo bá ti rí àpẹẹrẹ bí àwọn nǹkan yìí ó ń dà mí nínú àgọ́ ara

kini sọrọ lórí àwọn nǹkan yìí mọ́ tàbí táàbí dá àwọn ibùdó àbí àwọn owó tá a fẹ́ gbà lọ́wọ́ yín padà sí ibi tá à ń tọ́jú àwọn nǹkan yìí tẹ́lẹ̀.

ìyẹn. Ẹgbẹ́ wa jẹ́ àgbàdì ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà lórí ìlú yìí tó ṣe pé ẹnu ló fi kó bára rẹ̀ àpàtó ẹnu àṣẹjú ọ̀rọ̀ ká má ní sùúrù ìdúró bíbí látẹ̀jú ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà lórí ìlú tó jẹ́ pé ọkọ̀ ti ní jáde nípasẹ̀ pé ìyàwó ni ọkọ̀ mi lò nígbà tí mo dé lọ́ra mọ́tò méjì lọ́ra mọ́tò mẹ́ta kò bímọ tẹ́lẹ̀ onímọ̀ làlámì nígbà mo dúró kọ́lé káàkiri nígbà ọkọ̀ gbọ́ ilé yìí ọjọ́ ìbí tó bí nínú lọ́ba ní ìrọ̀dà ìràwọ̀ rẹ fún ní ilé ní mò ń lò ọwọ́ àjáde síta owó fààyè lẹ̀ fún ìwọ náà lọ gbá ìràwọ̀ rẹ wò láti pé kí ìwọ náà gbá kọ́ ọ̀dá wà lọ́kọ̀ sí ní ọ̀pọ̀lọpọ̀ obìnrin jáde lóde òní nìyẹn àpò bẹ́ẹ̀ ni ilé ń torí ilé yìí nígbà tó ti wáá dára náà kí n dágbà rẹ wáá dà fún báyìí wọ́n ti ń gbé ọdún ní ilé ìbílẹ̀ gbogbo àwọn tó yẹ kó sàánú ẹ ọ̀rọ̀ àmúgbà mo tẹ̀ sí sàánú ẹ tẹ́lẹ̀ mo tẹ̀ ń sàánú ẹ ìdílé yìí ọ̀sẹ̀ àtúntò náà ìgbà tó gbé jáde láti pé ó ń pa tó lọ bí àjà gbogbo ẹni tó yẹ ti fa àfààtó fúnra yé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà lóògùn ẹni tó yẹ pé àgbàdé àdáfà ni bàbá mi fẹ́ fún kọ ọmọ sí yá mi lọ́rùn gbogbo sábà ọmọ adarí òun bá gbèsè ayé tiẹ̀ lọ inú eléyìí inú ìlú abẹ́ ṣe eléyìí dà ṣọwárí ìrìnà lọ́wọ́ ẹ̀yin boys bẹ́ẹ̀ bẹsẹ̀ gbádùn kiri tẹ́ ń lọ bí iṣẹ́ tí wọn àgbà yín lórí ẹ̀yin ènìyàn tí wọ́n fẹ́ gbà níbi iṣẹ́ kan wíwà sọ́kàn wọ ìyẹn ni máa lọ láì lè lézi ṣé ìyẹn kọ̀wé tó gbọ́ lásìra rẹ fún ìlú bí ọ̀dá nídìí obìnrin jẹ́ kú mọ́lù àmọ́bọ́ ìyàwó ní ìfẹ́lú mí àmọ́bọ́ ọkọ ní ìfẹ́lú mí wọ́n gbé orí rẹ̀ fún iye ọmọ tó rà tó wá jẹ́ pé gbúkan náà lọ wà òsì kan rá kó náà ni ọlọ́ra lẹ̀ tó ní wọ́n gbà lọ́wọ́ rẹ ọrẹ kéèkì nígbà lọ́wọ́ rẹ ní ìlú ìfẹ́lú yìí dà ó yẹ kí wọn náà fura pé òkòrò tí ń jẹ ẹfọ ìlú ẹfọ lọ́wà wọ́n gbé gbèsè ayé aláìlójútó ìbílẹ̀ o ẹwà ara ọ̀sìn akékùnrin 7500 ọwọ́ àgbọ̀lẹ́ ẹ má gbàgbé

ọmọ tá a bí ìyàwó tá a fi sí ọkọ tó fẹ wá ìtìlẹ́tì ní ọjọ́ kásọ̀rọ̀ àti ìwọ̀n pẹ̀lú pé ọba tó bá rí ìyẹ́ o ní tó lè ká tó ṣọ́ra fún àwọn ìyàwó ìyàwó kí láwọn àti ṣọ́ra fún wọn àwọn ọ̀dọ́ máa láàpọ̀ lọ nítorí wọn ní ọmọ nílẹ̀ wáyé ní ìwúra rẹ̀ ń ráàpù fífẹ́ la fi ọ láàmú ọmọ ìgbóná mọ́lẹ̀ ìwọ̀nba jẹ́ mọ́mọ́ ní wàhálà tààmù wàhálà tààmù rẹ̀ ní kọ́wá tó dàbẹ́ kò sí ní iṣẹ́ wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08 7 24 27 61 37 08 0 5 4 2 7 6 1 3 7 àti 08 1 39 68 24 41 08 1 39 68 24 21 àti 08 1 81 71 33 50 08 1 81 71 33 50 àti 08 1 48 25 60 32 08 1 48 25 60 32 nítorí ọfẹ́fẹ́ mọ̀ ní pé gbogbo ẹ̀rọ náírà ẹ̀rí tá à ń pè fún yìí ní network failure kò sídà fẹ́ pé tí kò ṣiṣẹ́ a máa retí yín. Thank you.

0004-57-61-37 080-54-57-61-37 080-54-57-61-37 080-54-57-61-37 080-54-57-61-37 080-54-57-61-37 080-54-57-61-37 080-54-57-61-37 080-54-57-61-37 080-54-57-61-37 080-54-57-61-37 080-54-57-61-37 080-54-57-61-37 080-54-57-61-37 080-54-57-61-37 080-54-57-61-37 080-54-57-61-37 080-54-57-61-37 080-54-57-61-37 080-54-57-61-37 080-54-57-61-37 080-54-57-61-37 080-54-57-61-37 080-54-57-61-37 080-54-57-61-37 080-54-57-61-37 080-54-57-61-37 080-54-57-61-37 080-54-57-61-37 080-54-57-61-37 080-54-57-61-37 080-54-57-61-37 080-54-57-61-37 080-54-57-61-37

Bàbá Yísá ló ní àǹfààní ẹ̀dínwó yìí, ìwọ náà jẹ́ bẹ̀ kó tó ń tàn.

0: ẹni kìí sì ṣe tí ó padà dẹ̀ tó lálàáfíà.
1: Bẹ́ẹ̀ ti ẹ̀ fojú kàtà báyìí, àwọn ìtọ́jú kọ inú ara wo ni ká gbà yín pé yóò dùn àfẹ́yìn tí kìí sọ.
0: Ẹ jẹ́ ń kọ́kọ́ sọ ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀
2: mi. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 07031445626 07031445626.
0: Ẹlòmí àmọ́ fẹ́ báyọ̀ sọ̀rọ̀ àṣírí lórí tẹlifóònù nígbà bá sì gbàláyé tó dáa tó fọkàn rẹ̀ balẹ̀ yóò mọ̀ pé kò ló gbéra kò ló wá lókù torí ó lè bá mi sọ̀rọ̀ lórí tẹlifóònù kò ló gbòògùn látorí tẹlifóònù o. Ṣé ẹ rí kí jẹ́ kòkòrò inú ẹ̀jẹ̀ nǹkan tó burú gbáà ni? Bí kòkòrò bá wọ inú ẹ̀jẹ̀ yóò ba ṣan ọmọlúàbí jẹ́ ẹ sì rántí pé ṣara wá dàbí wáyà tí ń múná láti ibì kan síbi kan lò. Bí ṣan ò bá ti sí ẹ̀dá òmí lè rìn gerege. Bí ṣan ò bá ti sí ẹ̀dá òmí lè gbápá gbẹ́sẹ̀ dáadáa bó ṣe yọ ogbe. Bí ṣan ò bá sì sí ẹ̀dá òmí lè ṣe lọ́kọ láyé àmọ́dọ̀ obìnrin. Èyí ò ní fà tẹ́lòmíì fi mọ owó ìyàwó rẹ̀ bí àbúrò rẹ̀ tí ò gbọdọ̀ fọwọ́ kàn. Yóò sì mọ rí nǹkan ẹ̀tọ́ gẹ́gẹ́ bí nǹkan ìwọ̀ tó rẹ́rù ó mọ̀ bá ní. Ewé àtegbò táwọn bàbá wa lò tí wọ́n fi níyàwó kan ní méjì ní mẹ́ta tí wọ́n sì ṣojúṣe. Báwo bá tiẹ̀ lágbára àti níyàwó méjì mẹ́ta ìkan tó bá nínú ọgbọ́dọ̀ jù ú mọ̀ pé ọkọ lọkọ òun. Ilẹ̀ Yorùbá tá a wà yìí arọ́bà aládé tó ti ní lẹ́ni àádọ́rin ọdún tó sì níyàwó mẹ́rin márùn-ún mẹ́fà tá a sì gbọ́ wípé kò ṣe déédéé. Ṣé ẹ rí àìlèṣe déédéé ọmọkùnrin nǹkan aburú ni? Àìlèrè dáadáa nǹkan aburú ni? A sì máa fà tí kòkòrò inú ẹ̀jẹ̀ ìbá gbìnà yàtọ̀ òun àtọ̀ fara a máa jẹ́ kó dúró fẹ́ mọ́ lù báyìí. A sì máa fa kí apá kan orí kò mọ fẹ́ fọyàn yẹ́. Nígbà míì sí wà tó ṣe pẹ́lú mi báyìí kò ní orí mo sùn. Ọwọ́ rẹ̀ kan ní kọ̀ọ̀kan kú rírí bíi kò ṣẹ́jẹ̀ ń bẹ. Ẹlòmí sì rí ẹsẹ̀ rẹ̀ kan ní kú rírí bíi kò ṣẹ́jẹ̀ ń bẹ. Ẹlòmí ẹsẹ̀ méjèèjì àtọ̀wọ́ méjèèjì ní kú rírí bíi kò ṣẹ́jẹ̀ ń bẹ. Ṣé ẹ mọ̀ pá àwa gbọdọ̀ dákẹ́ ká mọ irú èèyàn mìíràn? Ìta a sì ṣe lọ́rọ̀ ìwé àtegbò kìí ṣe páṣẹ lọ ìwé òyìnbó lọ ìwé àtegbò wa. Ibi tá a ti níwé àtegbò náà là wà ṣíṣe rẹ̀ àti lílò rẹ̀ ló ṣe pàtàkì. Nígbà bá ṣàyẹ̀wò tán táyẹ̀wò dúró tá a lò tí ń ṣèyàn á wà ṣe kíni á wà gbégbèsẹ̀ lórí ẹ̀. Béèyàn bá ti lo oògùn bí ẹ ṣe ní èlò kò ní sòro dandan ni kó ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́. Bàbá àgbì tọ́lọ̀ ń gbé olóòtú ẹ̀fà ara tí ẹ fi pè mí lólóòtú ẹ̀fà ara mi. Bẹ́ẹ̀ bọ̀ báyìí.
2: Lagos Abeokuta Expressway ilé epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé epo MRS filling station ní Victory Plaza níwájú bíjì ẹlẹ́sẹ̀.
0: Ìbẹ̀wò kalẹ̀ sí ṣìmọ́ ìgbaniláàgbò ọ̀pọ̀lọpọ̀ èèyàn ojú àmọ́ọ̀tì sọ̀rọ̀ lórí tẹlifóònù. Nígbà bá sọ̀rọ̀ tí ń bá bí ọ lóríṣiríṣi ìbéèrè ọ̀rọ̀ ìwọ náà rí pé èrè lolúwa.
2: 07031445626 07031445626. Bàbá wà ní Lagos Abeokuta Expressway ilé epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé epo MRS filling station ní Victory Plaza níwájú bíjì ẹlẹ́sẹ̀. Gbogbo bíjì ọba ti ń bọ̀ sáà ti pe fóònù nọmba wọn.
0: Àwọn nǹkan tí mú kọ́mọkùnrin ó mọ́lẹ̀ gbé pápápá láàrin àwọn ẹgbẹ́ rẹ̀. Àwọn tí mú kí ọkọ láyọ̀ mọ́ jìjà ilé ìṣọ́ta kọ́mọkùnrin ó mọ́lẹ̀ sí bí ọkùnrin. Àtàwọn tí sọ ní darúgbó kàngẹ́kàngẹ́ ẹlòmíì wọ́n ń fa àwọ̀dá ń fó wọ́n ń gbé ìgọ̀kadà wọ́n ń gbé sọ̀kalẹ̀ ni. Pẹ́lúmi ìbá gbẹ́sẹ̀ kan wọ́n sẹ̀ bá gbé kejì ni. Wọ́n fa ara mọ́ ṣiṣẹ́ kíṣẹ́ lára a sì máa da ìgbésí ayé ọmọkùnrin àtọmọbìnrin láàmú. Olóòtú ọ̀tẹ́tílẹ̀.
3: Ó dé! Àìjú sọ́nà ló gbìyànjú ọkọ̀ arúgbó bá olóòtú ọ Ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹ
4: ni mo na wa ko ju e ti wa ka jo se mo na pa ko 080 54 17 0401 ko ja ja o 080 54 70 0401 o fa ara o se du wo yi go na ma su
1: baba mo gbo te mo le ba iṣan ara ni isin opolopo da lo ti gbianju ṣugbọn o gbe gbianju won na ko so ni nbo si bo lo ti ri baba
0: olóòtú ọpọlọpọ èèyàn tí ó bá gbìyànjú ẹgbẹ ni wọn ní ayé ìka láṣe kúkúrú ṣẹ ẹyìn bá ṣe kù tí ó ṣetán ayé ìkíkúrú ṣẹ èèyàn ṣe tí fi débi àpẹẹrẹ ni ṣọ rí bí èèyàn bá dààmú ni kò dààmú ni gbò orí tí ó gbèrè àná gbáwo ni kò ní wọn lè ní ìlú ìbá lóun fẹ kí wọn àbò fẹ gbàdúrà ilé ìjọsìn wọn ó gbàgà fún lọtọ ni ọmọ ọdún mélòó ni ọtẹ ń gbàgà fún bí wọn bá ti ẹfẹ tẹ pa ń bọ sì tẹ ọpá àfáàrí lè yàn tẹ bí wọn bá ti dọpá apẹ ń fi kìí sì kẹta ẹsẹ láì tí ìpọnmọ ogójì ọdún ìpọnmọ àdọta ọdún òǹdí ọlọrin mi ń gbà tó fẹ lọ lọkù ní ààyè ọdúpẹ fúnra mi ni bọọlẹ ní mọtò kìí ṣàì mọ mọtò wà ọlá ni mo fi ṣe tí mo fi ní dẹrẹbà tó wà mí àṣìbọọlẹ àwa náà máa wọ inú ààyè nígbà adétọ ní kí ọra ẹlẹrìn dòdò ní òòrùn bẹrẹ lẹrìn dòdò omi ní òbúwa nígbà bẹrẹ iṣẹ sọrí báà náà fúnra mi ni ojú sí dìkẹ ní gbogbo ọrọ tó yá aṣọ pọ ṣùgbọn òfin gbà wá láàyè níwọnba bọ bá tẹlifóònù mi wọn ní ìgbọ ìṣọlá àfin ṣẹlẹ ayé bí ò bá sí sọlá rẹ ẹdẹyìn àbí sọ ọba ṣe ń tó yẹ ó ṣe onítọhún kàn dàbí òkú ibi tí ọgbẹ ti ṣe gbẹtọ ni kòkòrò ní ẹjẹ àṣìmọ ọba san jẹ gbogbo ohun tí gálò ní ìmọ ọwọ ọkàn kó bí kíbi kùrùkùrù kó bojú ọjọ ara n ti jẹ kòkòrò ní ẹjẹ ni ẹlòmíín sì lè jí dára jẹni ní gbogbo ìgbà kò mọ ní ọkọ kò mọ bí ìpàdé kò mọ lé báńkì yóò mọ dá gbogbo ara jẹni bẹ́ẹ̀ lọ́wọ́ ìbáwẹ̀ báyìí wàhálà ni bí òwẹ̀ náà wàhálà ni àwọn tí kòkòrò ní ẹjẹ ń ṣe ó pọ àyẹwò lákọọkọ sí àwa náà ló gbà ló dé mọ tí a náà a fi béèrè ibi àìsàn lúgọ sí ewé tó bá táyé mu lè mọ bàtán ìdí mu ọgbọn àwọn bàbá wa ní àṣà ní òjẹ lúbúlúbú ojú ọ̀nà obìnrin jẹ bẹ àgbo ìṣègùn ìbílẹ̀ ìwé àtegbò àtẹsọ àti ìpogi bá a ti ń fa àwọn òyìnbó jẹ ń bọ̀ láti bí ogójì ọdún ilé pẹ́sẹ́pẹ́sẹ́ tá a ti wà lẹ́nu ẹ̀ àti àgbáwòsàn lọ́wọ́ lọ́dọ̀ wa mọ̀ àwa kọ́ elédè òkè ló fàṣẹ sí ń tá a ṣe ṣùgbọ́n ìwádìí iṣẹ́ ìwé àtegbò bí ọtí ìlú gẹ́lẹ́ ewé táwa fúnra wa ralẹ̀ tá a gbè tá a lẹ́sẹ̀ mọ́ fún wúrà ewé téèyàn fi bí òdìdí éka àlẹ̀ kan gbè lóríṣiríṣi ewé ìta àgbèsè tí omi ìta àgbèsè inú ibi yẹ ìta àgbèsè ibi bòjúwà lóríṣiríṣi tó yẹ pé àánú náà ṣe wà káàkiri mọ́ ìta àti ṣe é lẹ̀ wà ń bẹ́ ìwọ ni ọjà rẹ para ọwọ́ àlàáfíà fúnra rẹ bí wọ́n bá ti lálàáfíà ẹni tí ò tí ì kú ló ní gbókè yìí ó ní gbókè ọ̀hún náà nọ́mbà mi rè é.
2: 070-31-44-56-26 070-31-44-56-26 Tẹ wá báyìí ni bàbá Agítọ́ ló ń gbò ọkọ̀ arúgbó olóòtú ọfà ara bàbá wà ní Lagos Abeokuta Expressway ilé epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé epo MRS filling station ní Victory Plaza níwájú bíríjì ẹlẹ́sẹ̀ gbogbo gbogbo bá ti bọ̀ sáà ti pe fóònù nọmba wọn.
0: Ẹ fà ara lára ẹ̀dá èèyàn kì í bá ní wá rẹ o ìwọ ni ò ní gbà àgbàrá òjò pé ò ní lówó ẹni tó nílé ni ò ní gbà fún àwọn àpẹẹrẹ tó ọba wá rí tó ọmọ túmọ rẹ tó ọmọ ọkọ rẹ ìwọ pè mí lórí tẹlifóònù àlàáfíà ara wa kò ní gbọ́ dànù bú ní èlùbọ́ o.
1: bàbá ẹkún àtótó lọ ẹ dákun bá wọn pe fóònù nọmba yìí lẹẹkan ṣiṣẹ mọ pé ẹlòmíín olùmọdàáyè ṣùgbọn bí wọn fi mí fóònù nọmba yìí ẹlòmíín àti ẹlẹ láti mọ pàtó ń gbóná wà gan àti bóòní àti ẹgbà yìí sọrọ.
2: bàbá wà ní Lagos Abeokuta Expressway ilé epo ọjà bus stop lẹgbẹẹ ilé epo MRS filling station níwájú bíríjì ẹlẹsẹ gbogbo gbogbo bá ti bọ sáà ti pe fóònù nọmba wọn 070-31-44-56-26 gbọ́ mi dáadáa 070-31-44-56-26 bàbá wà ní Lagos Abeokuta Expressway ilé epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé epo MRS filling station ní Victory Plaza níwájú bíríjì ẹlẹ́sẹ̀.
0: ibẹ̀ ló kalẹ̀ sí gbọ́ mi dáadáa o.
2: kẹ jáde wá o kẹ wá báyìí ni bàbá Agítọ́ ló ń gbò ọkọ̀ arúgbó olóòtú ọfà ara bàbá wà ní Lagos Abeokuta Expressway ilé epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé epo MRS filling station ní Victory Plaza níwájú vidi elese gbogbo gbogbo ba tin bo sa ti pe phone number won
0: ibi gbogbo ni sokan to osupa ijojulo onile moloto
2: 07031445626 07031445626
0: Amore ti yo.
1: Ewo le ti gboyan eye eyan se mo pe ori re yi fe ke eyan se o bayi. Iwo na jara re gba loni, alaafia wa ko ni di fiafia.
3: O de! Bayi di to lo ru bi o paru pe ba, ba o lo ti o fa ara. O lo ku do, o lo wo gbo o fa ara ni ile awa ba ti jare lo lo adaji. Ti o wa ti ese ni nbe ti bo ti yo. Ka ma re susu so bi e ni nje egumole. Ka ma le ri daada tabi be mu nko. Ba ra le bo tabi ra o giri mu. Awa ke wo yi ti se nto bu ti mu. Go to the house.

Ajẹ́gbúwà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹru, Ikọ̀tún, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821-6859. Lẹ́ẹ̀kan sí 0806821-6859. Dèrò ǹkẹ́, ó sì nà ẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó mú dọ́dọ̀ bàbá àgbà kó náà lè sọ̀pánù.